0: from Lagos, this is
1: Jordan. 105.5 FM.
2: This is Jordan 105.5.
3: Station with a voice for entrepreneurs.
4: Roma ti jade ashentele ni soro ba mi fa keye soro kagbo soro.
5: No your friend ya yo ni fa mo fi ologbonogbon la kala kala ori omo. Oluwa ose o ni gangan ni soja gege pari o. Apoju wole o se gugu alore kabiti kabiti jara jara. Agbari aye ipori oru o. Aba mi joko nla to se rumuru mu. Pọ̀tù ọbẹ̀ wọ̀ kúkú gbọ́lé dí adúgbẹ́. Káwọ́ ara méjì sọ́kẹ̀ kọ́ fọ̀ sọ́kẹ̀ nígbà méjì kọ́ pariwo gọ́gọ́gọ́gọ́gọ́. Bàbá alábìyamọ yìí wọlé wẹ́rẹ́ pásọ fákẹ́yẹ mọ́nà JP. A ó láyọ̀ dalẹ́ tọmọtọmọ o. Lọ́ni abẹ́ ṣiṣẹ́ lórí àwọn nǹkan tí àwọn èèyàn fi ń dá àwọn èèyàn dúró. Ayé a máa fi ọ̀rọ̀ dá èèyàn dúró. Ayé a máa fàṣẹ dá èèyàn dúró. Ayé a máa fi jàkáríwọ̀ dá èèyàn dúró. Ayé a máa fi àgádágodo dá èèyàn dúró. Ayé a máa fi àlákàlà dá èèyàn dúró. Ayé a máa fi ènìyàn dá ènìyàn dúró. Ẹni tó yẹ kó lọ́kọ kò lọ́kọ, ẹni tó yẹ kó láya kò láya, ẹni tó yẹ kó lóyún kò lóyún, ẹni tó yẹ kó lọ́wọ́ kò lọ́wọ́, ẹni tó yẹ kó lọ ìlú òyìnbó kò rí bilẹ̀ yìí tó lọ nǹkan kò rí kankan mú bọ̀. Ibikíbi ohunkóhun tá a fi ka ìṣẹ̀dá mọ́lẹ̀, agbára kan wà tọ́jú agbára tiẹ̀ lọ, ipá kan wà tọ́jú ipá tiẹ̀ lọ, ọ̀rọ̀ kan wà tọ́jú ọ̀rọ̀ rẹ̀ lọ, ìmọ̀ kan wà tọ́jú ìmọ̀ rẹ̀ lọ, àṣẹ kan wà tọ́jú àṣẹ tiẹ̀ lọ. Èmi ò fẹ́ mọ bó ṣe lè sà, mi ò fẹ́ mọ bó ṣe gbìyànjú tí ò dáhùn, èmi ò fẹ́ mọ ohun tá a yẹ fi dá ọ dúró, èmi ò fẹ́ mọ ibi tó ti rìndé nínú àdúrà, mi ò fẹ́ mọ ohun tó ogun ilé bàbá rẹ sọ, mi ò fẹ́ mọ ohun tó ogun ilé ìyá rẹ sọ, mi ò fẹ́ mọ nǹkan tí ogun ibi tó ti márì yìí sọ, mi ò fẹ́ mọ ogun tí ibi tó ti ṣe kékeré sọ, kódà mi ò fẹ́ mọ ohun tí ogun àdúgbò rẹ sọ o. Èmi mọ̀ pé mo rí Jésù tó ń gbọ́ gbogbo àwọn tó ti sọ ìrètí nù, tó ń ran gbogbo àwọn tí wọ́n rò pé wọn ní ọ̀la lọ́wọ́, tó ń tú orí ẹni tí ò sún ọ̀ṣẹ́, tó dìde ogun nígbàkigbà tá a bá pẹ́ torí pé akọ́wú pé ológun lolúwa.
6: Olúwa sì ni orúkọ rẹ̀.
5: Àsáyá 22:25.
7: Olúwa àwọn ọmọ ogun wí pé ní ọjọ́ náà ni a ó sì ṣí ìṣó tí a kàn mọ́ ibi tí ó lẹ ní ipò.
5: Ó yẹ pariwo ya, pẹ́pẹ́ ìdádúró, pẹ́pẹ́ àkànbọ́lẹ̀ lórí ọmọ, àkànbọ́lẹ̀ lórí aya, àkànbọ́lẹ̀ lórí bàbá, àkànbọ́lẹ̀ lórí iṣẹ́, lórí ìgbéyàwó, lórí ìbímọ, àkànbọ́lẹ̀ tí òjò rẹ mọ bí, àkànbọ́lẹ̀ tí òjò mọ tọ́jú rẹ, àkànbọ́lẹ̀ tí òjò kọ́gọ́ ọmọ rẹ ó lọ jìnà, àkànbọ́lẹ̀ tí ó fàyè orí ọpẹ́ lẹ̀, pẹ́pẹ́ àkànbọ́lẹ̀ tí òjò ṣe bó ṣe wù ọ́, àkànbọ́lẹ̀ tó sọ ọmọdọ̀ tá rẹ lójijì, pẹ́pẹ́ àkìmọ́lẹ̀, àkànbọ́lẹ̀ tó sọ ibi tí ìwà àtọmọ rẹ lè dé láyé, ó yẹ tún sọ pé yálulẹ̀, pẹ́pẹ́ ìfòró, pẹ́pẹ́ àdánwò, màmá ìdìde kúrò lórí bẹ́ẹ̀dì, ó yẹ kó mọ̀ wípé tí ọ̀rọ̀ bá ti jáde báyìí àṣẹ máa ń tẹ̀lé ni, mi ò mọ ibi tó ká ìṣẹ̀dá mọ́ o, mo kéde, ó yẹ àtún yí sílẹ̀ o, ìdí ọ̀gẹ̀dẹ̀, ìdí ìrọ́kọ̀, mo tún padà kéde, olúwa tú ọ sílẹ̀, adá ọláre, lóde òmìnira, agbára tó jí lásàrù dìde ó yẹ kó tú ọ sílẹ̀, agbára tó jí jésù dìde kó tú ọ sílẹ̀, agbára tó lajú afọ́jú nínú bíbélì kó tú ọ sílẹ̀, agbára tó mú kí àrọ́ ta tí ẹtì yẹsì máa rìn nínú bíbélì ó yẹ tú ọ sílẹ̀, agbára tó wo wèrè gẹ́dẹ́ ràṣà ó yẹ kó tú ọ sílẹ̀, agbára tó bọ́ 5,000 ènìyàn nínú bíbélì ó yẹ kó tú ọ sílẹ̀, látọkọ gbèsè lọ́dún lọ́wọ́, ọba kì í pé méjì láàfin ọmọ rẹ máa dádé ọba, ayé òní yọ igi nídìí àrò iná ọmọ rẹ tó ń yọ yìí o, ó yẹ gbọ́ ìṣúra wíkẹ́ndì yìí o, wíkẹ́ndì yìí sọ sọ́wọ́, ó sọ sọ̀rọ̀, wíkẹ́ndì yìí ó sọ sọ́là, wíkẹ́ndì yìí lọ rí mú, wíkẹ́ndì yìí lọ sọríire, wíkẹ́ndì yìí ọ̀nà là, wíkẹ́ndì yìí atú ọsílẹ̀, wíkẹ́ndì yìí ọmọ rẹ jògo, wíkẹ́ndì yìí gbogbo ibi tó bá fẹsẹ̀ tẹ̀ á gbabẹ̀ fún ọ, ayé rẹ tẹ̀síwájú, adáre ayé ọmọ rẹ padà bí ìṣe omi ní gúúsù, wàá fayọ̀ kọ́lẹ̀ tọmọtọmọ o, wàá jẹun ọmọ, adá ogún ìbí rẹ padà, wọn ò ní fi ẹ̀rú gba ògo lọ́wọ́ ọmọ rẹ lọ o, ó yá lọ pàdé ire, ẹsẹ̀ gìrìgìrì kò ní yalẹ̀ rẹ o, ó ní jẹ̀bi ọlọ́run o, akíni dẹ́lẹ́dẹ́lẹ́ kò ní kí ọ ní kí ọ ràn lórí ọmọ rẹ o, ó ní rógun àbìlù àìsàn, Jésù yóò gbọ́rọ̀ rẹ rò tọmọtọmọ o, ó ní kígbe oró lórí ọmọ rẹ, ìrètí rẹ ò ní jẹ́ sásán o, ó ní rógun àìsàn, ó ní rógun àrùkiri, ó ní tẹjú ilẹ̀ mọ́lẹ̀, àròpin ní tẹ̀dẹ́ olúwa rántí rẹ lẹ́ni o, oró ayé kò ní mú ọmọ rẹ o, ìrètí rẹ dayọ̀, ògo fọhùn, àánú yọjú, ó yẹ lọ jọyin nínú àpáta, lọ dádé owó tọmọtọmọ, ohun tó fayọ̀ kó jọ ayọ̀ ló fi lò ó, Eloro wo sowo. Wa ro wo sa ye re o daddy. Wo we 50-30 inu dudu ni maraya inu re ma dun dale lori omo re. Wo we 22-6 ise re ko ni dori kodo. Lori agba iso ya lara iwa tomo re. Mo be ro olufe wa di kan lalaye. Wa fogo lojo ri re tomo tomo o. E ku ada so yo yo di erin latori lo. Wa re ni ayo. Ori ni o ni diru o. O je gbe yawo ti bi mo gboro lenu baba labiyama. Wa bi omo ti e o. O ye yara ladugo gbo mi daada yeye ma pada di ayeye o. Ko si ade ko si oko. Don't worry my sister. Wa pade ade ori re ni kokpe kokpe o. Ko si yawo o ya lo pade gigun ihare o. Ko si je ko so wa bi gbo mi daada. Olu ayo pese ise atowo fun o. Won boruko re je leyin wa faka bale. Olorun ma gbogbo fale re won ku oro won je. Aba mi aji wa ji wa leke. Yo ya lenu tomo tomo o. E o ni lupe bebe o. Ayabo yin Olorun logo. Lori omo ye wa gbalu wa gbajo. Omo re oni je bi aye. Aroro ko ni pa ku oro omo re. Ire re de. Ayo de. Okara bale. Ara laanu. Iyanu asele. Owo ni tan lowo yin o. Eyin youth corps gbogbo gba ni mo ranti yen jase yori o. E fi sise re o. Gbogbo omo to ko je wa jase yori. Okan re abale. Ni pare osu yi salary ana loruko Jesu owo yen ato na o. Gbogbo yin osise radio yi okan yin yo bale. Ati Olorun wa bi mo layo o. Je oni gbe o. Eyin mama mama to mo yin ti to je gbe yawo ti o se gbe yawo. O ya yin na e ma ta tent ayo. Baba e de fi layo. E lojo eye o. Tokan tokan ni mo fi gbadura yi fun o. Loruko Jesu. O e lo kajo owo tutun. Ina lowo dide si o. O ni toro je o. O ni toro na. Mo fowo Olorun soya. Ire wonu le yin wa. Jesu Oluwa wa. Eri ni ka sare gbadi tori akoko tin lo.
6: Nigba ti ma wo nu ijo yi spirit mi de wa ro mo ti baba labe amu so lati gba ti mo tin wa gbogbo nkan ti mo nbere ewo mi de nte tori 21 years lati kodele wa re mata debe a fowo kan mo tori mo tin ro pe mo so fun omo mi pe agbara mi o si mo lati pari bi pe eyin le de ma pari e sugbon iya lenu lo je fun mi nibi ti eto mi wa ti mi ti expect e rara rara ibe lo pe mi pe owo kan ti jade o ah mo wo bayi pe mi re
8: elolowo
6: 220 million
9: 220 million
6: so won wa pin fun wa
9: o jade 220 million
8: 220 million
9: 220 million
8: ojo to ti de laye o ti ri 220 million ri passo kale ri 220 million kile ma se Can you want about 220 million, buddy?
9: 220 million.
8: Kilo mashe.
9: And I want you want
6: ti le ti mo so pe mi o se mo nigba ti cement ti e wa ni 2000 mi o le ra granite mo kon wo doko mo pe ah ah iwo Olorun ah ipe baba labe amo ah aye lo wa
5: ha Olorun ran mi si awon bi amo mo de ti jise adura to Olorun de fi ran wa ti gbanu soji wi pe ni kan ninu wa ni mo bo je mo baba mama o wa latojo iri wupo wa nbe leni o o le gbera lati ibadan laaro iya bi abeokuta wa ba wa nu soji bo je abuja ni ma bo wa ba wa nu soji ibikibi to ba wa to ba mo wipe abiyamo ni o to ba gbera laaro yi wa ba wa adura yi o ni je pelu esin adura yi o ni je pelu eleyameya oro mo la pe o jesu ti mo gbekele o ni je ko so mo nu laye re ororo abiyamo leni kokan ma gba lo leni lofe ri wipe mu eyan meta meri wa to ba ti nbo to ba ti de ile papo ni ilu agege iwo kan bere ambo playground ri wipe o wa nbe ni role you god bless you
10: amen
5: bibeli wipe alabukun ni fun awon ti nbukun ni ko si ore to da lori omo lori ara re to gbe olomo je ki gbogbo eniyan se bi agbara re ba se to leni ko si bo je ba kere to ti o ye ko fi ranse iwo gbianju ko se atori kan se kan lo Olorun o be se nse owo ni ta lowo yin o Olorun baba alabiyamo o aye lo wa
11: hello hello prophet 090 60 57 11
10: 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
5: Abiyamo, a ò ní máa bọ́ jẹ mọ́.
0: From Lagos, this is
1: Jordan. 105.5 FM.
2: This is Jordan 105.5.
3: Station with a voice for

0: TAM every day. Ayo, ni temi ti elo jojuma. Ame.
1: Eh, odo ani fun Olorun loke. Fun gbogbo kan ti olugbo. Ti won gbo mi kaakiri gbogbo orilede. Agba laye. Eh, ma dupe. Lowo ni majemu. Lowo baba mi baba re. Majemu nbe laye mo. Be ya ba ku to ba ni majemu. Iyan le ku mo majemu atun ma fo. Ma dupe lowo ni majemu o. To ji esi mo le alaye. Aba ti o je ko ti doku. Bo se dupe. Ibi kan to ya soto ni bi yara re. Ibe ni ko je kan ti ma yi. Ni igba meji ototo. Bo ti yi to dupe fun baba mi. To je ko ri oju agbara. Ti gbogbo eyan mo sojo Friday. Ma dupe. Po tori Friday. To je oju agbara. Awon kan wa won ori. Iwo ti wa ri dupe le kan si pe baba mi je ko ri 18/09/2026. Ni gbogbo le to gbe gbo mi patapata. Kini baba mi ni ka jo se. Ya tu pada se bi pepe ka jo ke haleluya la meje ati ogo meje bo ti wa pe mi na ni woli tetimo olare waju olagbe mi jp anu ni mo rigba kini baba mi arubo ojo ni ka jo so ni ti owuro ya mi die mu akoko e ya jo re raju emi ka jo gbon to ni majem ni gbogbo kan to tetu si mi na ni to owuro oya baga joko sumato si ya gbon ti baba mi ni mo gbokan to fara balẹ gbon mi into owuro ye ka lo first king chapter 17 verse 17 ki lo sele me
2: o si se
1: leyin kan wonyi
2: ni omo na iya ile na si aiso
1: re
2: si le to be
1: aisore le to be
2: ti ko ku emi ninu re o wi fun elija pe
1: bo ele baba mi re mi si awon 92 kan nile ti won sha iso lowo lowo ti o ku emi ninu lo to je pe itoku la lori efe awon ti baba mi ran mi si ni oya
2: Kilo se mi se o? Iwe ni Olorun. Yo ato mi wa lati mu ese mi wa si iranti. Ati lati pa mi ni omo. Ohun wi fun pe. Bi omo re fun mi. Elijah si yo jade ni aya re. O gbe lo si yara oke.
1: Nile.
2: Nibi to gbe tesi. O si tesi ori akete tire. O si kepe Oluwa. O si wi pe. Oluwa Olorun mi. Iwo wa mu ibi ba omo opo na.
1: Gbo lowo eni. Gbogbo awon to ba nsaisa. Baba mi ni ki ya ijoko si mi mo. Ni won ba ti nde pe bi won ba ti njoko sibe baba mi ni won ma san mi o fe moru ibi to la koja mi o fe moru ibi to gbe bara re mi o fe moru aisan olojo pipe na ijoko ye ni baba mi ni kin ya si mo ti ba ti njoko le won ma san ni olorun baba mi bi oya
2: pẹ̀lú lọ́dọ̀ ẹni tí èmi ṣe àtìpó. Ní pípa ọmọ rẹ̀. Òun sì ní ara rẹ̀ lórí ọmọdé náà.
1: Ikọ̀ Ọlọ́run ní ara rẹ̀ lórí ọmọdé náà.
2: Ní ẹ̀ẹ̀mẹta. Ó ké pe Olúwa.
1: Ó wí pé.
2: Olúwa Ọlọ́run mi. Èmi ń bì ọ́.
1: Mo ń bì ọ́.
2: Jẹ́ kí ẹ̀mí ọmọdé yìí kí ó tún padà wá sí. Kí ó padà wá sínú rẹ̀. Olúwa sì gbọ́ ohùn Elija. Ẹ̀mí ọmọdé náà sì tún
1: padà.
2: Wá sínú rẹ̀.
1: Ó sì sọjí. Ibi tá a parí ẹ̀sìn náà. Mọ́ mi gbogbo ẹnikẹ́ni tí ó sẹ́mi nínú rẹ̀. Orú ẹni ni pé bàbá mi yóò dẹ́mi padà. Gbogbo ẹni tó ti kú nínú ara nínú ẹ̀mí. Wọ́n padà sọjí. Àwọn kan ti kú. Wọ́n kàn án rìn láyé ni. Ẹlòmíì ṣe é ti kú. Ṣé ẹ kàn wà nínú ayé ṣùgbọ́n ti dòkú nínú ẹ̀mí àti nínú ara. Àwọn kankan ń rìn náà ni gbogbo àdáwọlé wọn ti kú kò sí iyè níbẹ̀. Máa bọ̀ bísínẹ́sì ẹ ni àtòun gbogbo tó ní ló ti dòkú. Máa bọ̀ wọ́n ní yóò di àyè níbi tá a dé ǹjọ́ ti dẹ́ ní ìgbàlà. Bàbá àbẹ́tútù rú mi sókè nítorí ìgbàlà àwọn èèyàn kan ṣé ó ti dẹni ìgbàlà Proverbs 28:13.
2: Ẹni tó bu ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀.
1: Ẹni tó bu ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀.
2: Kì yóò ṣe rere.
1: Yóò ṣe rere.
2: Ṣùgbọ́n. Ẹnikẹ́ni tí ó jẹ́wọ́.
1: Ẹnikẹ́ni tó jẹ́wọ́.
2: Tí ó sì kọ sílẹ̀.
1: Tó kọ sílẹ̀.
2: Yóò rí àánú.
1: Yóò rí àánú. Ìwọ náà kọlẹ̀ kò lè bá rí àánú gbà láàárọ̀. Bó o ti kọlẹ̀ ilẹ̀kùn àánú sí, ó dẹ̀ rí àánú gbà. Níbi tá a dé, yá padà síbi pẹpẹ já lọ gbàdúrà. Wà máa kígbe ọfà ìran mi wo ló dá mi dúró ó fò sókè nígbà méje ẹfin náà ti jáde lára mi ibẹ̀ lógun yẹn wọlé ó yẹ dúà
2: ní orúkọ jẹ́
1: bọ́dálé brabos
2: líkàpàtàna
1: ezukẹrẹbó sútọ ezubakorobó lépàtó èmi brabos lègèdèdè dárí masáyà
2: jésù
1: olúwa wa gbàdúà kejì níbi tá a dé gbómi ilẹ̀ tòróró orúkọ jésù ọwọ́ iná látòkè ọwọ́ agbára ó yá wọnú ẹ agbára àjí ni kó máa ṣẹ́gun fún ẹ wọ́n lè tó níbẹ̀ kò jí padà jésù olúwa wa níbi tá a ní gbogbo ọkàn jájókòó ẹ̀yin náà pé àròlé agbára.
3: Okay, I'm Stella Andrew from Ikotu.
4: Part of my son. So when I came, when my daddy said, "Oh, ni sọ fún ìpẹ̀lẹ́ lórí ọmọ yín," I know that I say, "God, you're already revealing it." And since I came, we took the boy. I asked daddy, I said, "We want to take him somewhere because the case was so serious." So what did I have to plan? We are going daddy. So what I said, we spent almost 1.3 million. That's a belosi bit.
1: 1.3 million.
4: Oh, that's it. One so daddy, when you pay so much, but you don't talking about follow me. You want to read me? I'm your own hate. Me, but you're me. I need me at home. We are enemy. This is the boy. So you pay. All like him. So you pay. All then he comes not for any money. Oh, the wife is going. What did he mean? I'm a bino. I'm a something. Pay. Oh, judge me. Oh, shake me. Okay, that one pe to ba le gbo mi yen money ko le gba o. So ba ta lu onu moto ta gbe won lo, omi yen lo kokon mu. Tori mo money be nikan fu lo mi,
1: o pe
4: omi yen nu o fu. Ana ti gba to ti mo mi yen, gba ti mo ba lo sibe ni last week, mo lo visit e. Mo e de be bayi o kon so e kun ni. O de ti mo mi yen. Mo tun wi ti mo tun gbe lo, o tun mu be. Mo so money anoti e ma fi para. O sha wa sober. Te ba ri gan wa ti ri ko ti change.
1: Kábíyèsí ọlọ́run ẹgbẹ́ ìsẹ́lẹ̀ àndú ẹgbọ́n tí bàbá mi ṣe obìnrin tí ẹgbẹ́ rẹ̀ lẹ́nìjọ́ mẹ́ta tí yóò lo ìgbìmọ̀ tó ń fojú ẹ̀rí ràn kedere obìnrin yẹn ló tún sọ ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì ẹ̀rí ọmọ rẹ̀ mo ní sọ lè mu omi wọn náà lè mu ẹgbọ́n mi àtòróró lọ mo sọ tẹ́lẹ̀ sínú omi náà ọmọ ẹ̀ mu omi tán ẹ má gbàgbé wọn ti ná 1.3 million láti gbé lọ síbi tí wọ́n gbé ọmọ yẹn lọ ṣùgbọ́n mọ́tò débẹ̀ òróró gẹ́símánì tómi àánú ṣiṣẹ́ ìwòsàn ọmọ yẹn sàn pátápátá mọ́ wọn lè gbá 1.3 million tí wọ́n sọ síbẹ̀ ẹ̀rí yẹn ni sẹ́là àdùn tún jẹ́ bí ọmọ rẹ̀ ti gba ìwòsàn tí ọlọ́run mú lára dá láì ṣe pé wọ́n lo oògùn àbí nǹkan kan fún omi àtòrò náà ló mu ta ló ń la rúru kan bẹ́ẹ̀ kọjá bóyá tó ń mu oògùn olóró tó ti wá dà lórí rú orí ọ̀fẹ́ tọmọ andrew stella rígbà ìwọ náà rígbà mo pàṣẹ ìwòsàn bóyá gba ìwòsàn yẹn kó dẹ fàyò dúpẹ́ jésù alágbàbí wa àmì ibi tá a dúró fẹ́ràn jẹ́ máa rìn tó wa lọ́wọ́ lóṣooṣù lọ́dọọdún wọ́sọ́pù nọ́mbà ni kò ti bá mi sọ̀rọ̀ bóyá.
2: 08033462861.
1: Yàtọ̀ fojú ọdún bẹ̀ níbi tá a dé. Iṣẹ́ orun alẹ́ yìí máa nágbára. Gbogbo àwọn tẹ́rán mi sí èèyàn 10,000 ní Korodu. Wo bí ẹ bá wá mọ́mi ìṣẹ̀lẹ̀ tó ò ní gbàgbé ni ó farahàn. Aago méjìlá òru ni ó bẹ̀rẹ̀ yóò parí dédé agogo mẹ́rin. Bó bá wá tètè dé gbogbo èyí tẹ́ ẹ bá wá láti Korodu gbogbo yín ni mo rí ká tó bẹ̀rẹ̀ ṣòro. Àtúrọ̀ mi mọ́tò tó ń lọ sí ìyànà pàjá bọ́ọ̀lù ní ìyànà odò fẹsẹ̀ rìn wọlé. Nọmba 5 Victor láyà ló lọ fire in the world ti débẹ̀ nìyẹn. Ojú ò lẹ̀ ní tí ọ̀rẹ́ fàyọ̀ dúpẹ́ jésù olúwa wa àmì. Bákan náà gbọ́ ètò ẹ̀gbọ́n mi ní Sango ojú orí àtàyànà yẹn sí. Gbogbo ètò ẹ̀gbọ́n mi ní Badagry Ṣẹ̀mẹ́bọ́dà kò tọ́nu ní Under Bridge yẹn. Fòǹdẹ́sì opposite yẹn ní ìyànà ìpàjà ọlọ́kadà kú mẹ́. Bọ́kadà kọ́pọ́ ń lọ sí ìyànà odò ó ti parí. Àwọn ẹ̀jẹ̀ fàyọ̀ dúpẹ́ yóò sì dára fún ẹ. Jésù alágbàwíwá gbogbo èyí ti sọ gbogbo orí àtàn ìyànà yẹn sí máa bọ kóka ìyànà kóka máa bọ ó máa ní agbára ọmọ tó tó ń lọ fọ bọ́ọ̀lù tó tá a fi lè ṣèṣọ ti den NPC si egbe be ni ko ti gbokada Vision Academy fero wa gbogbo yin te wa ni fo e ma lo Vision Academy fero wa le kete ni fa ni wo wa o ma ni agbara jajo pade me ojo re ni ti wa de fa yo dupe Jesu Oluwa wa amen bakana gbogbo yin te o le se ke ma reto yi lowo gbogbo yin te lo galaye e wo bi e o ni ri ngbe sonu bi ko se bi omo gbogbo yin te le fo wa lowo will be any just 10,000 people. They call it Furubu 1,000. That's very true. Love for Tola. You want to ship about in she Mariti Yanu Toti Riri. Just will be just 7 minutes. Doti Beres Niri Yanu Wagbara Tobati She Bemeke Sulifu at a delay. And yet back at Yerubi Abiamo, one Muti Gialurimo. Me bodo to fe oju ale wo bi ki tun ma jere omo ti mo di sele ya fogun yen bu ogun to lagbara ni won ta so fa futi yen ko foto mo yen ko wa 90 ori re furara re ati aworan mo yen o pari enikan ni kini account number access bank ni ma consider 00960742211 access bank Olarewaju Solomon Olagbemi enikan nu mo ti ri kan 00960742211 Access Bank Olarewaju Solomon Olagbemi bo tin fi si yen pe mi ke sure fun ati le re yo si dara fun Jesu Alagbemi wa amen o fe pe woli ero bani soro meji pe mi ke sure fun ati le re yo si dara fun oya
5: 08026613610
1: e ka le
5: 08036160 3610
1: Bemi kinde sure fun elese kese nibi ta wa de ada me wa nbe lowo re wo na furugbe ida me wa re o ma dara fun fi do mi ma ni si ferisi orun sile to bege ti ayo ni le gbabuku iwo na ba nse ko de bo ti nse ko pe mi kin sure fun enikan to ni rugbe lowo lati ma fi reto lowo eyin kan rugbe kan to nbe lowo yin fe ma fi gbeto ni aruga ni gbogbo igba o nbe lowo iwo na o bi ba nfi si gtb account and the canic in the GTB account, I'm a call 00164997233 GTB Olarewaju Solomon Olagbemi and the canoe to the call 00164997233 GTB Olarewaju Solomon Olagbemi. Both in this amount of Pumelurio, who won by Jeriomo. Biolu wa ti mbete mi embe, ule ma ni agbara. Yesu Oluwa wa, amen. Mami to ba ti mbo ni shoru. Shoru le ima an agbara. Mo be loru koloru, awon mogu. Dikbe pio wata kam be lo wore. Ta onjo fi batua, ati gororo kan. Ule ma ni agbara. Magba be pe, Friday mesa kanon ti no. Sunday mesa kanon no yana kwa ja. Magba be pe, Thursday mesa kanon to no. To ni agbara jajo pade me o de ba dara fun o ya ma lo mura ko ma agbara di a pade ni iso urulale o de ma dara fun mo wa gbagbe pa pa la koko pa kan na na Jesus Oluwa wa a
6: from Lagos this is
7: Jordan 105.5 FM
8: this is Jordan 105.5
9: station with a voice for entrepreneurs

0: àwọn tí ó sì ń bẹ lára wọn ó láti tayọ sókè kúrò láàrin ológo wẹrẹ ayé rẹ gbọdọ sọ síwájú gbogbo nǹkan wọnyí pátá agbára dẹ ni ti dìtàrọ lómi orí kẹjọ ẹsẹ kejìdínlógún àti wípé èmi ni ọlọrun tó fún wọn ní agbára agbára láti ní ọrọ nígbàtí agbára dé ní ọrọ tẹlé ẹtẹwọ sí mi ó yà gbágbára ẹmọ ibi tó wà tó ti ń gbọ mi ní tó bá ná ọjọ ná ọ tó bá wọ mọtò lẹkọọ tó sọ pé òun lọ sí ṣẹbi ọba camp kò sí dírẹ́bà tó mọ bẹ wọn gbé ẹ débẹ tó bá dẹ drive fúnra ẹ tó bá ti kọjá redeem tó bá ti drive bí 4 minutes máa wọ wà láfíà ẹ wàrí signboard lọ tán sálẹ kò dẹ wọlé tó bá bọ láti north láti east láti abẹ́kúta láti sagam láti owóde tó bá ti dé interchange wàá drive bí 4 minutes wàá ti rí signboard lẹ́gbẹ̀ẹ́ wọlé síbẹ̀ ó máa ní agbára tí n bá sọ fún ẹ pé ó máa lágbára mi ò tẹ̀ ẹ́ jẹ ó yà gbágbára ààrẹ àárí pé ọ̀pọ̀lọpọ̀ onítumọ̀ bíbélì náà sọ fún wa pé eliza ó gba agbádá ó dì í mú ó gba agbádá ó bọ́ sọ́wọ́ ẹ̀ ní onírúurú làǹkà là ń gbọ́ àmọ́ kì í ṣe tí bíbélì wí nù tí bíbélì wí ni pé mo fẹ́ ká kakó fúnra rẹ gbọ́ a kà ní èdè yorùbá àti òyìnbó tí wọ́n túmọ̀ sí yorùbá kó lè yé wa yékéyéké wípé elijah lórí lìsí ẹ kì í ṣe elijah ẹ bá mi wo 2 Kings 2 bá mi ka verse 12 ní yorùbá kó dẹ̀ ka verse 13 ọ̀yá.
1: elijah sì rí i.
0: ẹ máa gbọ́ o.
1: ó sì kígbe.
0: àdéhùn ni pé tó bá ti rí mẹ́. So elijah dẹ̀ rí kò dẹ̀ kú nígbà tó rí ó kígbe ó jẹ́ kó mọ̀ pé mo rí ẹ. Yes.
1: Bàbá mi.
0: Bàbá mi.
1: Bàbá mi.
0: Yes.
1: Kẹ̀kẹ́ Israẹli.
0: Mo rí pé kẹ̀kẹ́ Israẹli àfi gbé ọ.
1: Àti àwọn ẹlẹ́sìn rẹ̀.
0: Àti àwọn ẹlẹ́sìn ẹ̀.
1: Òun kò sì rí i mọ́.
0: Kò dẹ̀ rí i mọ́.
1: Ó sì di aṣọ ara rẹ̀.
0: Ẹ mọ̀ ní sì tó fi rí i mọ́. Iná ó ti kú gbogbo ibẹ̀. Ọ̀wọ́ iná ó ti kú bẹ̀ ẹ̀ẹ́fín ó ti kú bẹ̀ so kò lè rí. But elijah sì wò ó pé elijah rè é. Yes.
1: Ó sì fà wọ́n ya sí méjì.
0: Now elijah wá faṣọ ìyá sí méjì. Yes.
1: Òun sì mú agbádá elijah tí ó bọ́ lọ́wọ́ rẹ̀.
0: Ìgbà tó rí lísì ẹ̀ lókè òun ló wá gbà á ó wá gbọ́ sọ́wọ́ ẹ̀. Yes.
1: Ó sì padà sẹ́yìn.
0: Kò jẹ́ kí aṣọ yẹn bọ́lẹ̀ ọwọ́ ẹ̀ ló bọ́ sí ó mú kíá ó dẹ̀ padà sẹ́yìn.
1: Ó sì dúró ní bèbè jọ́dá ni.
0: Now lọ́ka òyìnbó ẹ̀ verse 13.

0: àwọn tó ń ṣẹlẹ̀ nínú ọjà ògo àwọn tó ní tí ẹ̀dá nílò láti mọ̀ nínú ọjà ògo ìwọ́n tó bá nọ́jà ògo ògbú dẹ̀ jẹ́ ẹni tí ó máa gbà mọ̀ràn dáadáa ẹni tí bá nọ́jà ògo ó gbúdọ̀ jẹ́ èèyàn tí ó mọ bua ìdí àwọn tuntun fúnra rẹ̀ àwọn nǹkan tí ó mu tẹ̀ wájú dáadáa ó gbúdọ̀ jẹ́ ẹni tí ó máa ṣèwádìí lórí wọn
1: mi ò gbọdọ̀ wáyé láyé rere níbẹ̀
0: ẹ̀dá tó bá nọ́jà ògo kì í bẹ̀rù ẹ̀dá tó bá nọ́jà ògo kì í bẹ̀rù àti gbé ìgbésẹ̀ gbogbo àwa tá à ń nọ́jà ògo mo mú àwọn ọ̀rọ̀ mẹ́jọ kan wá fún wa láàárọ̀ yìí ìdó jẹ́ pé tèmi àti yín tá a bá gbègbésẹ̀ lórí àwọn ọ̀rọ̀ náà mo mọ̀ wípé kò sí àní-àní àárìwí pé ìyàtọ̀ wà ọ̀rọ̀ ogun kọ́ o ọ̀rọ̀ ká larí mọ́lẹ̀ ká gbàdúrà kọ́ o àwọn nǹkan kankan wà tó jẹ́ pé kì í ṣe àdúrà ló nílò
1: wúra kan bẹ̀ lọ́wọ́ mi
0: ìkíyèsára ni yorùbá ń pè é ẹlòmíì àkíyèsí ara rẹ̀ àkíyèsí ìgbésẹ̀ tí ń gbé ló ń jẹ́ kó máa dẹni ẹ̀yìn
1: báyọ̀ lùdẹ̀ yìí ẹ̀jẹ̀ jésù mo tẹ̀tẹ̀ nù disability ayé mi
0: tó o bá ti ṣetán láti gòkè àgbà sí ẹ̀gbọ́n mi àǹtí mi mọ́mì mi dádì mi brọ́dà mi
1: ohun ṣáni ìwúra yìí àwọn tó mọ yìí rẹ̀ tí ó gbé mi sọ
0: o gbúdọ̀ rìnrìn ọ̀nà ìmọ́lẹ̀
1: tètè darí wọ́n sí mi ọlọ́run tèmi kó lè jẹ́rẹ̀ o
0: o wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan náà là ń dojúkọ láwọn ibi tá à ń gbé àwọn nǹkan kankan wà tó jẹ́ wípé a gbúdọ̀ kọyìn sí wọn ni a gbúdọ̀ máa ronú pa wọn débi pé a jọ máa kọ́ wọ̀ọ́rìn àwọn nǹkan kankan wà tó jẹ́ wípé ó yẹ ká kọyìn sírú àwọn nǹkan bẹ́ẹ̀ ká ṣe fi àfihẹ́yìn tégun fi sọ bẹ́ẹ̀ dá ò bá gbàgbé àwọn mẹ́jọ tí mo fẹ́ sọ yìí tó o bá yọ wọn kò nú ìgbésí ayé rẹ
1: wọ́n
0: jẹ́ ń tàn you are going nowhere làwọn eléyìnbó ń sọ yẹ̀rú ọ̀kínní mi ọlọ́fà àmọ́jọ ọlálọ́mí ọmọ abíṣujú kọ ọ̀fà ọmọ ká ẹrú ẹ̀ ló mọ̀ ká ọlálọ́mí ẹrú ló mọ̀ ilá kájọmọ lọ nílé bàbá tó bí mi lọ́mọ. ẹ káàárọ̀ ní gbogbo bíkíbi tẹ́ ẹ ti láǹfààní láti máa gbọ́ mi láàárọ̀ tòní.
1: máma jẹ tèmi kó nira.
0: àṣẹ tá a fọ́jọ́ lọ́jọ́ fi ń yọ. àṣẹ tá a fóòrùn lòrùn fi ń ràn àṣẹ tá a fún ìràwọ̀ nìràwọ̀ fi ń tàn ṣànṣán ẹ̀ àṣẹ tá a fún òṣùpá náà lòṣùpá fi ń jáde tantantan inú ọjà ògo tèmi àti yín jọ wà láàárọ̀ yìí mo gbà á ládùúà mo sì sọ gẹ́gẹ́ bí ikọ̀ àti ijó elédùà gẹ́gẹ́ bí ìpè tá a pè mí sórí ẹ̀rọ rédíò pé kí n mọ sọ̀rọ̀ káyé ó mọ gbọ́ bí ò bá ṣe pé wọ́n pè wá ni ayé ò ní rí wa gbọ́ àwọn tó dáa jù wá lọ ń bẹ ṣùgbọ́n wọn ò lórí ọ̀fẹ́ ọ̀hún.
1: inability kọ́ rárá ẹ̀bùn tó wà nínú mi.
0: ọlọ́run bá mi ẹ̀bùn yìí
1: ohun ṣáni ìwúra
0: góòlù wúrà dáyámọ̀ndù tó fún mi ìdákun àwọn tó mọ iye rẹ̀ jẹ́ wọ́n rí mi jẹ́ wọ́n gbọ́ mi láàárọ̀ yìí o.
1: tètè darí wọ́n sí mi ọlọ́run
0: ẹ̀rí olúwa gbé mi lékè adébáyọ̀ ló kọ mi asọgbà ọ̀rọ̀ má wòwe akéwéjà ẹ pèdèpèdè má igun ní àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ agbalagba ọmọdé ti ń pẹgbẹ́ bàbá ẹ̀ ló kọ ẹ káàárọ̀ o a kú ojúmọ́ o a kú ọjọ́ tuntun òní jímọ̀ aláyọ̀ jímọ̀ olóyin jímọ̀ alálùbáríkà òní náà ni ọjọ́ kejì dín ní ogún oṣù kẹsàn-án
1: tẹ̀ka yé mi ládùn.
0: san lo ni o san fun wa o
2: disability
0: hey day
1: mama tete mi koni
0: ka bo sa sori eto ka bo ma sori eto ona bayo oni ojo ti friday lori kan ni alalu Baraka Jordan 105.5 FM. Now let him go. Wala ro yo. Na fun wa lawon koko mejo hun. E ma kole. Be ba ji la ro etunka. Be ba fe lo sun etunka. E ka se ti awon mo yin. Ipe awon nkan won yi awon mejo yi gege bi eni to wa ninu oja ogo to fe de bi giga. Ogudo gbagbe re. E ma gbagbe wipe eto ona abayo O na le to to je wipe anilo lati gbo tori awon nkan to wa lori eto ipo daada
1: laye ni orun wo ma fi kon gba kon lowo mi ma tori orun fi aje mi nile aye
0: lori eto yi lati ma ri awon ogun awon oro to je wipe yo fun wa ni ikini leyin lori oro aje ati idawole wa lori eto yi na le ti ma ngbo awon

0: ìyá.
1: Ẹ jẹ́ ń fún wa ohun àkọ́kọ́ rèé.
0: Inability kan rárá.
1: Ohun àkọ́kọ́ tá a nílò láti gbàgbé ẹ̀ pátápátá tá a nílò láti gbé sọ́kàn.
0: Àwọn tó mọ yìí rẹ̀ tí ó gbé mi sókè.
1: Ó ní èròǹgbà àwọn tí wọn ò mọbi tẹ́ ń lọ. Èròǹgbà àwọn èèyàn tí wọn ò mọbi tí ò ń lọ. Ìyún ni wípé àwọn olóyìnbó ní the opinion of people who are not where you are going. Àbí ẹ̀dí wọn ò mọbi tẹ́ ń lọ, who does not know where you are going. Ẹ jẹ́ ń lo ìbò ẹ mọ̀ pé mi èdè ìbò kọ́ ni mò ń sọ lórí ètò ẹ má jẹ̀yìn oyè ẹ ṣe oúnjẹ. Ìyún ni pé èròǹgbà àwọn tí wọn ò mọbi tó ń lọ gbúdọ̀ má gbé sọ́kàn. Gbàgbé ẹ̀ àwọn nǹkan tó yẹ ká fi ẹ̀yìn bí eégún fi sọnu. Torí pé wọn ò mọ̀gbà tí o kì ń sùn. Wọn ò mọ bó o ṣe ń ronú, wọn ò mọ bó o ṣe ń gbé ìgbésẹ̀ rẹ. Má jẹ́ kí wọ́n wá máa lànà fún ọ, kán máa pàṣẹ fún ọgbọ́n ọ̀nà tó yẹ kó o gbà láti lè débi gíga. Èyí tó bá ti ń fún àwọn èèyàn láǹfààní láti máa pàṣẹ fún ọkàn máa tọ́ ọ sọ́nà lórí ìgbésẹ̀ tó yẹ kó o gbé lórí ọ̀rọ̀ ayé rẹ. Má jẹ́ tán o lọ́bi kan o.
0: Ṣé bọ́wú lọ́ra sí Rèké?
1: Ẹlẹ́ẹ̀kejì. Ó ní wípé kéèyàn ó máa dúró de àkókò kan pé ó yẹ kó tó bá fi máa dọjọ́ Sunday ó yẹ kí n ti ní ₦500 million lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé èròǹgbà yìí jẹ́ sòótọ́ fún wọn sórí wọ́n máa ń pe kinní kan ní trap. Bí ìgbà tó jẹ́ wípé èèyàn fira ẹ̀ sí kòtò gìrìwò tó ti gbẹ́lẹ̀ fúnra ẹ̀ ni. Torí ibẹ̀ lọ́kàn ẹ̀ máa wà àwọn tó yẹ kó ṣe lásìkò tó yẹ kó ṣe kò ní lè ṣe mọ́. Ohun tó máa ṣe lónìí bẹ̀rẹ̀ lónìí má kàn sọ wípé títí Sunday àti Sunday o àti Saturday o àti Jimo o rí i pé gbogbo ọjọ́ náà ló fi mọ ṣe ohun tí ó máa mú ohun rere wá fún ọ.
0: Nínú ọjọ́ ọkọ tí mo pa yìí já kẹ́mi ta kẹ́mi rẹ̀ lèmi jẹun.
1: Ẹlẹ́ẹ̀kẹta má dúró lórí wípé dandan náà ni káwọn èèyàn ó gbà ó gbọ́ má jẹ́ kán gbà ó gbọ́ tọ́ bá gbà ó gbọ́ wọn ò gbà ó gbọ́ nù.
0: Inability kan rárá.
1: Ẹlòmíì máa ń fẹ́ kó jẹ́ pé gbogbo ohun tó bá ti ń ṣe tó ń sọ náà ni káyé ó máa sọ pé lóòótọ́ ni.
0: Ìwúra yìí.
1: Torí pé ìran ìwọ ló ni ìran rẹ, ìwọ ló ni ohun tó ní lọ́kàn, èròǹgbà rẹ, ìran rẹ, ìwọ ló ní.
0: Tètè darí wọ́n sí mi.
1: Má dúró dìgbà tí ayé máa pàtẹ́wọ́ fún ọ pé congratulations. Bẹ̀rẹ̀ lónìí. Ọlọ́run ọba mi ó bá ọ pàdé nínú àṣeyọrí ọ̀hún. Máa ṣe ohun tó yẹ kó o ṣe ní ọwọ́ ẹ̀ lọ́wọ́ onílẹ̀ yẹn silence. Máa ṣe ní ọwọ́ onílẹ̀ má pariwo má sọ èròǹgbà rẹ fáyé kankan o.
0: Tí ewúrọ́ mi kọ́
1: onímọ̀ ìrọ̀jẹ́ tó bá máa di ọjọ́ Monday báyìí ó yẹ kí n ti ní ₦1 billion ní wòye ọ̀la. Gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ wọn tí wòye ọ̀la bá wá dé tó wọ̀ wọn ò bá wá wọlé ńkọ́. Ó wà ní igbá kan Èkó kò bàbá Sásun. Gbàgbé gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ torí àwọn nǹkan tí sẹ́gbẹ́ kan. Máa ṣe ohun tó yẹ kó o ṣe lábẹ́lẹ̀ jẹ́ kán rí rìsọ́ọ̀tì jẹ́ kí rìsọ́ọ̀tì rẹ ó polongo rẹ. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọn ò tí ì kúrò nínú ohun tó gbé wọn ṣubú lánàá.
0: Tẹ́gbẹ́ mi ṣe ni.
1: Gbogbo ìgbà ni wọ́n máa ń ronú nípa rẹ̀. Má ronú nípa ohun tó gbé ọ ṣubú ìjákulẹ̀ rẹ àná gbàgbé ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin nu. Àwọn ẹ̀kọ́ tí àwọn èèyàn ti kọ́ níbi tó ń gbé. Àwọn ẹ̀kọ́ tó ti kọ́ lára ẹni tí ẹ ti jọ jẹ́ pátnà. Àwọn ẹ̀kọ́ tó ti kọ́ lára àwọn tí ẹ jọ wà papọ̀. Àwọn tẹ́ ẹ jọ ṣòwò papọ̀. Àwọn tẹ́ ẹ jọ ń ṣiṣẹ́ papọ̀ tí wọ́n ti kọ́ tó jẹ́ pé ó jẹ́ ohun búburú fún ọ nígbà gbogbo tó bá ti rántí rẹ̀. Ẹ̀sà. Ìṣubú rẹ àná ò ṣàpèjúwe rẹ lónìí. Dáríji ara rẹ kò sì tẹ̀síwájú. Àṣìṣe tó ṣe lánàá gbàgbé ẹ̀. Má ronú pa ẹ̀ mọ́ tẹ̀síwájú. Jẹ́ ń fún ẹlẹ́lẹ́ẹ̀karùn-ún. Má fi ara rẹ wí ẹnikẹ́ni nílé ayé yìí kó sórí èrò yẹn jù ẹ́yìn. Tàbí kó lọ sọ́sọ́dọ̀ kó bódò lọ. Èrò yẹn wípé kéèyàn máa fira ìwé igbá fira ẹwà wo. Ìwọ́ wà ní nọmba 2 ó wà ní chapter 2. Ó wá ń fira ẹwà ẹni tó wà ní chapter 20. Ìjọ́ mọ̀ wípé Dangote ò kàn dédé.

0: Akola Jimoni e kaabo pada sori eto ona abayo ina lanfan ina ti ma gbe awon ipolowo ohun ikede yin wa sori eto yi ka fi ti wa ka fi gbe ti yin laruge ona abayo na le ngbo loni ojo eti Friday ni koni alalubarika Jordan 105.5 FM la wa ni ilu Eko ni ojule keji lasi kerin la musiba asafa ni oju ona agbero ni abule gbambi lana aso opolopo oro nipa idanileko oju koroju to ma waye lojo Saturday pelu onimero James Adesina bẹ́ẹ̀ náà lásọ àwọn ohun tí àwọn èèyàn lè ṣe tí owó fi wà gẹ́gẹ́ bí ìdojúkọ tá à ń dojúkọ lórílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ lórí ọ̀rọ̀ epo eléyìí tí ó ń ṣe kùdìẹ̀kudì àkóbá fún púpọ̀ nù wa ní nàìjíríà èyí tó jẹ́ wípé wọ́n ní ogun orílẹ̀-èdè amẹ́ríkà àti ìran àti àwọn orílẹ̀-èdè míì tí wọ́n ti ń wọnú ara wọn wọ́n lòun ló ń fà á owó iléèwé sí wọn owó mọ́tò wọn owó ilé gan ó ní kí ló ṣubú tẹ̀hún àwọn láńlọ́ọ̀dù ń kírísì owó ilé wọn sí wọn sọ pé gbogbo nǹkan náà ló ti wọ́n bá sìmẹ́ǹtì wọn nǹkan tá a tún wá ń jẹ sẹ́nu tá à ń ra epo ata irú iyọ̀ àlùbọ́sà gbogbo ẹ̀ náà ló ti gbówó lórí báwo la ṣe wá fẹ́ ṣe àṣì lóko kan ní apá ọ̀dọ̀ wa ń bí tà ń dá epo iná la gbọ́kànlé jù epo ọ̀hún ló wá wọ̀n yìí tó jẹ́ wípé ó ní agbára gan ni o owó mọ́tò gan ní ìsìn àwọn mọ́tò àwọn onímárú àwọn ọlọ́kadà gbogbo wọn náà ti fowó kún àbí ìta ẹ wà rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ta wọn máa bẹ̀bẹ̀ ẹ sà 300 ló wà lọ́wọ́ mi gbé mi 500 ni wọn rí àbí tẹ́ ẹ bá bẹ́ẹ̀ ni tó lójú àánú pàdé ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ lọ́tún ló sì náà làwọn èèyàn ń dojúkọ lọ́wọ́ yìí onímọ̀ràn James Adesina sì ṣàlàyé pé ẹ lóòótọ́ kò ní ṣaláì má rí bẹ́ẹ̀ wípé ogun tó ń jà ọ̀hún wọ́n ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ tírú nǹkan bẹ́ẹ̀ bá sì ń wáyé àwọn orílẹ̀-èdè tí ó mọ fara gbá pọ̀ kì í ṣe pé orílẹ̀-èdè Nàìjíríà nìkan èmi wá wò pé kí ló lè fà á gẹ́gẹ́ bí ohun kan tí mo rí nínú ìwé ìròyìn ó jáde náà lánàá nígbà tí ẹnìkan tí ó jẹ́ alága àwọn àjọ òṣìṣẹ́ tó ń bẹ ìjọba wípé kò yẹ kí nǹkan tó bá ń ṣẹlẹ̀ lọ́jà àgbáyé kó máa mú ìnira bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé kíjọba ó tún yí túbọ̀ gbé owó àwọn òṣìṣẹ́ sókè ju ìpele tó wà lọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí iṣẹ́ tàwa lónímọ̀ ẹ̀rọ James Adesina bá òpó dà kíjọba ọ̀tẹ̀ tó wá gbìyànjú tiwọn torí wọ́n ń ṣe kọ́lọ́run ọba mi ó túbọ̀ ràn wọ́n lọ́wọ́ sí ni ẹ̀ka wa náà ká jẹ́ ọmọ tó ṣipá tóbi wá fẹ́ gbé ẹ̀ka wa náà wá ọ̀nà ení èjì ẹ̀ta tá a fi mọ́ pawó wọlé sápò ara wa yàtọ̀ síṣẹ́ tá a tún ṣe ìtí ò ní dí wa lọ́wọ́ ju wípé ṣèbí fóònù tá à ń gbé kiri náà la mọ́ lò ìdí nìyẹn tá a tún fi wá láàárọ̀ ìpè ká tún wá nà ń bẹ fún wa bẹ́ẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ máa ń wáyé ní gbogbo ọjọ́ Saturday ìyẹn ìdánilẹ́kọ̀ọ́ ojú korojú níbi tẹ́ ti fojú rinjú pẹ̀lú onímọ̀ James Adesina bẹ́ẹ̀ gangan ni wọ́n ti tú gbogbo ẹ̀ palẹ̀ fún yín dáadáa pé báyìí lẹ ṣe ṣe àwọn nǹkan tẹ́ ṣe lélẹ̀ mo ti ṣe tán iye tẹ́ lè fi bẹ̀rẹ̀ lé ibi àwọn nǹkan tẹ́ mọ ṣe rèé tó bá tún wá rò yín lójú ẹ̀ láǹfààní láti mọ kàn sí wọn ní gbogbo ìgbà lóòrèkóòrè ẹ táwọn olóyìnbó ń pè ní mentorship wọn ò máa tọ̀ yín sọ́nà wọ́n ti wà pẹ̀lú omi náà láàárọ̀ wọn kì wá a sì wọnú ẹ̀ gẹ́gẹ́ bí àwọn ohun tí a nílò láti bá pàdé lọ́la ẹsẹ̀ àgílà bá pàdé lọ́la o kí làwọn nǹkan tẹ́ tún kọ́ wa o àwa wo lẹ̀ ń retí gan-an lọ́la o àwọn ọmọdé lẹ̀ ń retí ni àwọn ọmọléèwé ni àbáwọn àgbàlagbà nìkan ṣùgbọ́n mo jẹ́rìí onímọ̀ràn James Adesina èyí tí mo sọ èsì náà fún mi ni pé kò sí ẹni gbogbo ẹ̀dá tó bá ti nílò owó kò sí sẹ́ni tí ò nílò owó ọmọ tán bí lónìí tó ń kéhun wẹ́ẹ́wẹ́ẹ́wẹ́ ẹ rí àsìkò tí ń kéhun tẹ́ ẹ bá kó owó ńlá síwájú rẹ̀ yóò sì dákẹ́ ẹ ti mọ̀ pé owó iná ni lẹ́yìn owó owó ni ẹ jẹ́ gbé onímọ̀ràn James Adesina wọlé eré àsàlátù lélẹ́yìí tẹ́ ń gbọ́ yìí hope ló pé ìyẹn ni wípé ìrètí ẹ káàárọ̀ sà
1: ẹ káàárọ̀ atọ́kùn mo kí gbogbo ẹ̀yìn ara lé ẹ̀yìn tẹ́ lè ṣaláìmọ́ gbọ́ wa ní gbogbo ìgbà tí elédùà bá ti fún wa lórí ọ̀fẹ́ láti wá sórí ètò ọ̀nà àbáyọ James Adesina dókítà ẹnjìníà professor ori eto ona bayo na ni e ngbo ohun re
0: e ka bo aku eto ana a si dupe lowo Olorun to tun je ka ri ojo oni ti a ri yin layo ati alafia a si ma rira wa pepepe lagbara Olorun ba eh baba mo mo pe idanileko e ri pe mo ti ntenu mo bo pe bo be se nwole ona ni mo ti nso bo bi pe idanileko ma waye ni ola asona lana fun awon eyan eh papa julo awon idojuko ele ta ndojuko lo ele di Nigeria pe owo wa ni bi o se ba kan ko fi be po koda mo ti foju 100 naira ni sin ile ta si ki se pe boyo wo po lowo mi niran ni baun yin ni pe o scarce owo awon eyan complain opolopo oro lawon eyan so epo won elomi gan in bebe woko ni igi to ba ti woko de awon arin kan yo fese bebi kan ni bi igba te yan ba nlo social di lati songo to ba ti de abule gba yo wo pe abule gba si arun paje ojina yo fese rin to ba de arun paje yo se tu wo moto boya 300 naira de osodi ogbon le awon eyan da si to si je pa ara si ni kini nfa bo si la fi wa wo ko ki kilo ti wa nle fun wa bayi te pe gbogbo awon idojuko ile ita te ndojuko lori ka fese ni die ka wo moto die e ka be awon teacher ile iwe awon mo e si ni suru ari ari ona wo la gba awon nkan wo la fe ko to ma rorun fun wa ti idera ode ba gbogbo orilede Nigeria
1: e se pupo fun gbogbo eyi ti e ba n gbo ohun mi lowo lowo bayi e gbiyanju ke gbo eto yi de pari tori mo ni awon nkan ti ma kon wa lori eto leni seminar o si wa lola lori awon nkan ti ma so ni ranpe lori eto lori nkan te le se ona te le gba te inu o fi deni ti o mo rowo lojojumo eyan kan ti e bere question kan lowo mi pe akindode to pe gbogbo igba ni mo ma mu risirisi wa lori eto orisirisi eko ni ko ma mu wa lori eto mo wa deni na lohun pe ohun ti eye ba jele eye ma gbe fo ti nkan to ba si wa ninu eye ba ti tan yo tun ma wa mi ti o tun je ni o imo ta ba mo lana ko le gbe ti toni o idi niyan ti a fi fomo si le iwe primary ti o kuro ni le iwe primary ti o lo secondary school aye secondary ti o tun lo si higher institution to ba tun pari yen a tun wa tun lo se master leyin master yo tun se phd se ri nkan ti en to ni phd ni lopolo e le compare si en to je pe secondary school nikan nkan ti o ka afi to ba je pe en to ni secondary school certificate ye o ba ti gbe high so ori oku sinu opolo
0: lolon ti fun ni ije latorun wa
1: aboti e wu gan ti e gbe high sinu opolo
0: so sinu opolo
1: ni se ri bi aye se nlo ye o ni technology kan ti Elon Musk ti o ma to launch jade technology ye woof install chip kan o ma npe ni chip bi ire t-shirt technology kan kekere bayi ni won fi sinu opolo wa won a fi sinu opolo won atase mo opolo
0: opolo eyan
1: yo wa so be ni opolo eyan ni o ki se ti eranko a wa so opolo wa di AI
0: eni su won fi
1: won install e ni
0: won fi kini yen sinu opolo eyan
1: sinu opolo eyan a wa ma ronu bi egbe ori bayi ni maybe one side of the head no ma install e si so e ton ba ti install e si o ma le rola are yin a tun me ni o ma di Olorun keji
0: e se pe awon ara bi ti fe
1: o ma di Olorun keji so o ma to be si ni ma won ti test on e on ti test on e so iru yen ni se
0: on ti o sele lola ni e ma
1: mo o ni so pe fe lo si university mo o ni lo university ti won ba ti fi e si e ni
0: lori a ti o pe ohun o lowo ohun o ni lowo
1: gbo nkan ti teacher ti e fe ko e
0: lo ti ma
1: ma ti mo so bakan lo si university book of fe lo waste time are
0: e se pon ba yin je si ni abi
1: imo imo ti nwonu imo ni imo ti nwonu imo oye ngori oye nitori na ta ba wo pe tori pe e ti ri je leni e wa ti lo relax pe
0: bo se ma ri
1: je bo se ma ri lo ni e ko le ri lo be ko le ma lo be idi ni pe orisirisi nkan lo n sele nu aye ta wa yi aye ti yi pada aye n sare ju bi a se nwo lo awa na si gbodo ba aye sa ere nipa imo ti a ba ni ati oye lori oye ati agbara ati imo ti a ba ta ba ri abi ta ba ni a gbodo ma sare pelu aye a gbodo duro loju ko idi niyan ti mo fi wa mu gbogbo ti ma ti gbari sas lori nkan ta le se ti a so dowo ma mu wa sori eto awon nkan ti mo se nso yi mi o ni agbara lori won iru Dangote ta so Dangote go ki nse baba mi go de ki nse ebi mi a family so te ba ti nse anything business e ti mo pe risk ni se ri ona la ta si nsoro re yi ona ti o je pe eyan ma gbegbese re ni o ti o ti really mo bi ti o ja si e gbegbese ola ṣugbọn e le wa certain 100% pe ibi bayi lo ma ja si a kan ma ni erongba pe o ma ja si bi to da ṣugbọn luck ni o pe e se business kan e gbegbese ola kan o wa je wa je lo e wa lucky ni o e sorire ni orire lo de bayi tori awon kan se ti won je lo ṣugbọn eyin se eyin je lo boro le aye bo se ri niyan ewu to wa poju ni aye ni pe ka ma gbegbese rara ki yan kan joko ko ma beru ewu ko ma beru pe ohun ma so nkan nu ewu to poju ni ile aye yi lori eto leni opolopo nkan ni mo ko wa fun wa lati wa ko wa lori eto yi leni ṣugbọn e ma gbagbe pe seminar o wa lola eyin te ba si fe wa fun seminar ye ipa meji ni o bo si ipa meji lo ma bo si lola awon business tuntun kan wa ti ma gbe wa debe lola e ko risirisi nkan ni ola ago mewa ni seminar ola o ti bere en te ba fe wa e ko sare ko phone number isile ke le te reserve seat nitori awon yan tin send the message lati bi ijeta bayi na tin send message mo fe wa o na fe darapo o fe ri mi loju koroju lati keko lati to esona lori awon ise ti o le se awon owo to o le se kodun to pare ti won o fi lowo lowo sare ko number ile ko mo send the message interested sori number ye physical training lola o 08064095598 08064095598 call number e sile kebe si ma send the yes sorry number ye ma to pe later lo lo bayi owo epo brent o ti wa ni 102.53 cents per dollar. Yeah, 102.53 cents per fun yeah ni dollar ni o ni epo eyokan yeah barrel epo eyokan. Te ba fe ra tori awon ogun to nsele ati pe Saudi Arabia won le gbepo jade bi ti tele mo tori awon ti awon to lo kogun ja won awon eya Houthis awon eya Houthis tan lo kogun ja won won le gbe ko jade bi telemo in fact America ti n consider pe ewo ogun ti awon ba Iran ja yi da pe a ma siwo ogun o se se kan siwo ogun tori won ti offer awon alase orilede Iran pe kan le wa America fun UN council meeting ti won fe se la America ton ba de ti se yen o je pe o se se a n gbadura ki alafia ko pada sile aye tori o ti affect America na won affect America nkan ta n doju ko yi won doju ko le America won doju ko ni UK everywhere ni ni ilu Eko ni Nigeria bye ninu osu August inflation owon gogo nkan o wa ni 15.39% 15.39% ohun ni owon gogo yen inflation of things of commodities and things and nilu Eko nilu Eko, Eko ta wa ninu re yi ninu awon akole inflation ti o ti ba lu Eko bayi o je bi 23.68% ilu Eko gan 23.68% lo lo bayi ni o ohun ni inflation ti a n dojuko nilu Eko mo kan to so pon fe gbe statistics jade won ti calculate owo iwoko owo ta won fi nwoko elo na to nje nu oja elo na ntaso elo na ntagba elo na ntawo won na ma fi gbe statistics ye
0: jade
1: o le sumo o de tun le tun o le tun koja figure ti mo daruko ye so ki wa ni ona abayo ti ro awon nkan bayi ba nsele ti inflation to n high bayi awon nkan wo ni o mo sele gan nkan ti o mo sele ni pe awon ti o talika tele won tun ma wonu talika si a wa ni talika talike
0: talikania
1: talikania won ma talika si ni nkan to ma sele because e to je pe o manage lati survive pelu 5000 naira lojumo ohun ati dile re ko wa na wa ni le survive pelu 5000 naira mo won a tun wonu ya si ti inflation owon gogo gogo
0: kan to ba nlo si
1: to ba nlo si baye ki wa ni ona abayo awa ta ti ewo pe kodun to pare business wo na ni mo le se ti ma fi deni ti o tun lowo si opolopo nkan ni a le se sugbon mo ti sa won akole awon nkan ta le se ninu awon akole ti mo si se ohun ni ma ti ko wa lori eto leni akole ti ma si ko wa awon nkan ti ma si ko wa lori eto leni a je nkan to je pe o lo pelu ibamu pelu owon gogo epo yi nkan ta le se yato ti awa no o fi deni ti yo ri owo isowo ta le se between now and December ti a fi rowo ati investment ta le se between now and December ta fi lo nkan meji ti ma soro le lori lori eto le ni e ka to wa so gbo e di seminar ni ola e ti ma gbo o ti ogun to nlo yi iyen ogun Iran America to nlo ya to ogun Ukraine ati Russia ti ko ba ti lo le o se se ka mo ra epo ka mo ra ni owo ti o wo 3500 or 5000 naira ni ojo waju mi o so o ni o lojo waju tori ko ki n se nkan to je pe agbara ajoba kankan to le ka to le de Africa global phenomenon ohun ni awon leebo ni won ma pe global phenomenon nkan to je pe a ni agbara lori nkan to je pe o ma sele ni o gbodo sele o likely lati sele ni agbara te fe se lori e the only thing to ma so ni pe a gbodo ma sise ka ma sare bi pe paati e bi pa ni nkankan bi pa je nkankan te ba ti ni e tun mo wa si te yan ba gun ese te se ba gbe ni subu a tun tungun
0: ni
1: to te ba tungun ni le sun si waju a te ba tungun ohun le sin yo tun fi sun yin si waju sugbon te ba so pe mi o ni gun ese mo a je pe oju kan ni eyan ma wa
0: emi ti e ma be e ma be emi ti e ma so fa awon eyan pe ki lo de to pe igba ti o ba sowo lowo eyan eyan ma olohun ma nse ti nkan ma nlo dada asiko to wa se boyo gbegbese kan owo wole si olowo ki lo de to le suru to ni ati ipamora to ni nigba ti ko si nkan kan lowo re ki lo de to le niru suru be ati ipamora be lasiko to wo wa lowo e ko le fi di nkan mole igba yen gangan lawon eyan o so pe awon onje ti ebi to pa won gba yen o àwọn ti lówó bá àwọn fẹ jẹ ìgbà yẹn lẹ́mọ̀ ọdún tó máa jẹ gbájà wo tí wọ́n fi ọwọ́ mẹ́wẹ̀ẹ́wà jẹun.
1: ẹ wo ṣe rí ìgbà téèyàn ò bá ní lọ yẹ kéèyàn máa ní plan tẹ ẹ bá ti ní ìjẹ́ lè plan.
0: bẹ́ẹ̀ni.
1: ìgbà téèyàn ò bá ní tẹ́bi ń payẹ
0: oríṣiríṣi
1: yóò kọ oríṣiríṣi
0: lẹ́yìn
1: tí wọ́n bá ti lówó nǹkan báyìí máa ṣe tẹ́ ẹ bá ti lówó lọ́wọ́ ọpọlọ le ma ṣiṣẹ mọ ọpọlọ náwó
0: lo mama
1: wa kì í ṣe ọpọlọ pé kéèyàn gbìn àfi àwọn tán bá ti fi kọ́ra wọn àbí àwọn tí wọn bá ní ẹkọ tán ti láwọn
0: ẹkọ lórí àtẹkọ
1: wọn náà máa lè gbin owó sílẹ ẹ máa lè gbin mo sì máa ń sọ fún wa pé ẹni tí ò bá lówó lọ́wọ́ gbọ́dọ̀ lọ́pọlọ tó bá wa lọ́pọlọ gbọ́dọ̀ ní ọwọ́ àti ẹsẹ̀ tí wàá fi ru sìmẹ́ǹtì atori to ma fi gbe cement iya meji o gbodo jeyan
0: iya meji o je ogugbe
1: iya meji no iya meta gan ni o te gbodo jeyan iya kokko ni pe o ni owo lowo to fi se isowo iya keji ni pe o to ni se owo o ni se owo o kose lure MC rawo ni sin o ma nge erun baba ni MC rawo eh ti o ba kuro ni di ise soro soro o tun le lo gba
0: lo gun wo ja lo mu soro soro di baba
1: to ba ni ise owo iya ma je eyan iketa ni pe ise opolo to ba ti lo opolo
0: eyan le opolo kale pe kini je sogun dogoji
1: to ba ti lo opolo lati sawon
0: nkankan
1: opolo lati sawon nkankan iya ma je eyan iya gidi lo ma je
0: 2 plus 2 re ti o le di 22
1: be ni o gbodo le calculate o gbodo ni wo gan gbodo ni high ninu opolo re eh to ba ti nawon yen mo fe fi ye pe o le sinu awon ti yo mine o ni mine e tori akoko ti o fi be si ki sare menuba business ta le se ta le fi owo ti o po pupo lati fi bere re ti awa no si di eni ti o rowo ki o to di osu December inu odun ti a wa yi a business pupo la le se sugbon ta ba ni owo to nlo si bi 50 to 300 thousand naira between 50 to 300 thousand naira a le bere business ti won pe ni solar inverter sales ati installation brokerage solar and inverter gbogbo ala mo solar a mo inverter solar ohun ni panel
0: ti o ma nfa
1: o ma fa orun ta wa fa agbara orun ta fa sinu battery ti o fi charge battery inverter gangan lo ma gbe ina wonu ile ti o ba ti si inverter ina o le wole koni distribute ina koni convert agbara orun yen koni convert e si nkan ti
0: a
1: mo lo ta ma ma lo fun so yen na pe ni solar inverter now e le mo ta won solar panel e le mo ta won inverter ke mo ta won e tun le ma gba ise e mo gba ise lowo awon ti won fe se solar to fe se inverter eyin o gba ise e wa lo gbe fun awon ti won ko nipa re ti won mo nipa re eyin o wa gba owo owo commission titi yin percentage le yin o gba boya owo ton fi fe gbe ise fe niyan is 300,000 naira then you will be installation owo yin be le je 30,000 naira eyin ko le ma gun
0: ori
1: panu te lo so pe fe ma se installation but eyin le connect eyin le se marketing bi won se mo ra won iyen no pe ni brokerage brokerage ni alaye ti mo sare se fun yin e le bere business yi e ma wo pe ogbeni engineer James pe teyin o ba ra won panel e pe won fe ma ra fe ma tun ta pe owo nla ni gbogbo ke n sowo owo de tun ni owo ni ko de tun ko ke n sowo tori to ba ni owo lowo o gbodo le mo ona to fi connect ma won olowo iya kan tun niyan o olowo lowo o tun lore to lowo lowo o mo yan to lowo lowo iya kan tun
0: ni mi je ma so pe ore mi en to ba fe ba mi so to ba ti ni moto arejo re emi o ni moto iwo ti ni moto a je ma fe se gbalẹ ki ko ni make sense
1: so o je business ti a le se a kan mo any commission ni a nilo lai so pa fe lo ra panel abi a fe lo ra inverter kankan commission base ni commission base business ni a mo wa customer awon ti won nilo inverter awon ti won nilo solar won la lo wa iru awon to nilo solar to nilo inverter inu won ni Babin Saloon mu wa ilu won ni restaurant wa pharmacy wa nu won awon awon to nile ise kekeke awon to nile iwe awon church mosque pos cyber cafe ati bebe lo won nilo solar ati e ba ti wa ri won te ba ti ri won e wa lo wa awon to je pe installer ni won ise ti won se ni
0: awon ma ki mole
1: e lo wa won e wa link awon meji papo ohun le yin o fi ri commission titi yin in fact gan e le link won pelu agreement pe inu ise yi o 10% ni commission titi mi to ba je 1 million naira ni 10% ni owo temi o mo je ise 2 million 5 million naira ni 10% ni ma gba e wa wo te ba ri customer bi meji meta merin marun e ki December yi ko to de eyin na wa nu awon e ti yo gbadun e ninu odun ta wa ninu re yi e iyen lori solar inverter sales and brokerage brokerage business e to je pe e mo se bi meduma fun awon ti won nilo na e kini idi ti mo fi mu eko yi wa sori eto ona abayo idi ni wi pe bi mo se n ba yin soro ye e ma wa surprise ti e ba ri pe mo n wa okada okada ti a pe ni electric bike electric bike
0: ti n lo epo
1: electric bike to je pe electric ni ma fi na ni ma fi ma charge re e ma ko ma surprise ma ti e ti dakoto ni dami mo
0: ni na
1: ma ti dakoto sori idi ni pe ti eyan ba wa electric vehicle moto to je pe
0: ina
1: ni o mo charge e abi battery ni o mo je ko mo rin ti a ni electric bicycle or okada or bike ti yo mo gbe wa kiri emi o mo bi a se fe survive lati le ma rin lati ibikan si bikan ti eyan ni pada sabule o opolopo ni o ko lo ma je ni o like po ma pada sabule ta lo mo roko ko ki n se te pe o but tori awon nkan ti mo ri ti o likely pe yo sele ti epo ba tun gbera koja ibi to ti de yi opolopo ni oni le
0: gbe ba je lo roko na si da na no ba da ko ka ma ri nkan ja loko kankan
1: ni ki bo ko ande ma
0: bo ko ko lo ba wa pa na awon
1: so e ri pe bi mo se n ba yin soro yi mo n ba yin soro awon nkan to le jele lojo waju ni a ri pe electric vehicle in electric vehicle ati electric power bike ohun lo ma replace gbogbo awon nkan ta fi n rinse ni Nigeria ti o ba fi di odun marun odun marun o wa peju odun mewa ti sa ta wa yi gbogbo awon moto to ma wa ni Nigeria boya bi 70% or 80%
0: won
1: ma ma lo ina ni boya by that time ati ma ni 24/7 electricity ni Nigeria e ko sile o ma sele tori pe epo ma wo 5000 yo si ju be lo ko wa ni si olowo kan aro pe ohun lowo ohun fe ma fi owo ohun lati ma fi ra epo nikan ko ni simo to ba ma fi de bi odun marun si igba ta wa yi a ri pe anything solar inverter electrical kini nkan to je pe yo mo save eyan ti o ni depend lori epo ti o ni depend lori gas o ma je nkan to ma ta dada o je business to ma ta so te ba n wo pe business idea wo ni nkan ti mo ti e le se business kan niyan e tori akoko ki wa sare menu ba investment opportunity ta le se ta bere ninu osu yi ta bere leni ta bere lola en te fi wa fun seminar ti yosef ma fun yin lowo ni osu losose lojojumo te mo ri owo investment opportunity e wa ikan ti e wa te ba wo poke mo ni owo yi o owo ti mo ni yi ojo meje yen 7 days pere ohun ni mo fe fi owo yi sowo business kan wa te se e ko si laarin 7 days e si ri ere ati capital yi e ri gba kuro osu kan mo fe fi se business yi o e ko wo si e si ri osu meji mo fe fi se mi o fe daruko percentage lori afefe sugbon eyin te ba wa fun idanileko lola e ko nipa re daada bi e se bere re te mo rowo e fe mo ri owo ninu forex trading e fe mo ro nu forex trading eyin ko le mo trade re o awon AI awon alaye awon mentorship program kan ti wa ti yo to yin sona lori re e fe trade cryptocurrency ki e rowo ninu cryptocurrency e ko gbogbo e na ni Saturday ola yi e ba fe wo fun idanileko ola e fe wa ko be se lowo si investment te se te inu o fi do lowo e be si ma send the interested sorry number yi 08064095598 080 64 64 09 05 55 98. Kò sẹ́ntì ò lè wá, àgbàlagbà lè wá, ọmọdé lè wá. Àwọn ọ̀dọ́ ti ẹ̀ nílò ìmọ̀ yìí gidigidi gan ju àwa àgbàlagbà gan lọ. Ẹ jẹ́ ká rán àwọn ọ̀dọ́ wa wá. A kàn sanwó kékeré fún registration ni, ṣùgbọ́n ó ṣe pàtàkì ká fi orúkọ wa sílẹ̀. Ẹ̀yin ìyàwó létẹ̀ kan ń gbé létẹ̀ wà ń létẹ̀ ríṣẹ́ ṣe, ẹ̀yin bá lé létẹ̀ wà ń létẹ̀ ríṣẹ́ ṣe. Àbáyin ọ̀dọ́ tẹ ti parí iléèwé tẹ ríṣẹ́ ṣe, ẹ wá kẹ́kọ̀ọ́ láàrin wákàtí méjì sí mẹ́ta lórí nǹkan tẹ lè ṣe. Ọ̀nà tẹ tún lè gbé gbà bẹ́ẹ̀ ṣe mọ lo fóònù yín tẹ mọ sọ fóònù yín di owó. Latest DeFi business tó ṣẹ̀ṣẹ̀ gbèmí gan ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ni màá kọ yín lọ́la tí ẹ lè sọdọ̀ owó kí December kó tó dé. Ẹ tún bẹ̀rẹ̀ sí máa send interested sórí nọ́mbà yìí 070 070 88 88 30 64 64 22 070 070 88 30 64 64 22. Ago mẹ́wàá ni sẹ́mínà ó bẹ̀rẹ̀ lọ́la ní ẹgbẹ́ dá àkó wọn jọ. Ẹ bẹ̀rẹ̀ sí máa send message. Ẹ lè pe nọ́mbà yẹn náà fún àwọn àlàyé tí ò bá tún yé yín. Ẹ lè pe 070 88 30 64 22. Tẹ bá fẹ́ tẹ̀lé mi lórí Facebook, James Adesina lorúkọ mi, lórí Facebook The Unservice CEO, lórí TikTok The Unservice CEO, lórí YouTube James Adesina.
0: Tọ ẹ ṣeun onímọ̀ràn James Adesina. Òun náà lẹ ti gbọ́ lẹ́nu bàbá nù títí ọ̀sẹ̀ tó ń bọ̀ tátù ní àǹfààní láti pàdé. Adúpẹ́ adúpẹ́ pé òkun lọ́wọ́ Mutúráyọ̀ Daniel àti títí lọ́pẹ́ aróyéhun àánà lájọ ṣètò láàárọ̀ yìí. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Peter Ọmọláníyì kí máa kí ìyá Bàṣírà Alámàlà Iris ìyá Bàṣírà Alámàlà gbogbo abúlé ẹ̀gbá oúnjẹ wọn dà ẹ lọ máa jẹun bẹ̀. Iris Abasira Alamala níbẹ̀ ni gbogbo ayé wà nípa kí èèyàn jẹun síkùn. Ẹ jẹun sínú yín oúnjẹ aláyọ̀ ní kẹ́ ẹ jẹ ọ̀dọ̀ Iris Abasira ni ẹ lọ. Tọ́ démi bá ṣe gaya náà lẹ́ láǹfààní láti gbọ́ ètò tourism in perspective. Tourism nu perspective mo mọ̀ mọ̀ ṣeré ni. Ìyẹn ni pé àwọn arìnrìn àjò ìgbafẹ́ àwọn ètò wọn náà ló kàn lédè bó. Peter Olaniyi ṣe Razak Adejare akú oríire ọjọ́ bíi rẹ̀ àná ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Lórúkọ olóòtú àgbà Larry Johnson náà lèmi ẹ̀rí olúwàgbé mi lékẹ́ ọmọ Adébáyọ̀ sọ fún wa pé eré gbogbo dọjọ́ ó di ọjọ́ ó di aago mẹ́wàá oje lórí ọ̀tún inú ìwé ìròyìn títí ìgbà náà mo yọ́ ọ̀ ọlọ́run ọba mi sáyẹnsì ẹ̀ka rọ̀.

emi re eyin re laaro yi adupe fọlọrun oba oba riro ala oba tin je bebe ti o nje ki bebe o mo be oba tin je wawa tin je ki wawa no mo wa o na lo je ka be loni o na lo je ka wa loni ore ofe re la nje kabiyesi re o eleduware olorun oba mi ogege oba tin gbaye gun wa gbaye wa gun o jari na jari lo ose ta fe fi enu egun bi kan ni o to ti bere loni ojo eti dakun ma je ki o je opin ose fun wa o e jari ti wa se ni inu ojo alayo toni tin se jimo friday ojo keji din ni ogun osu kesan kabiyo osi o eledumare awadupe adupe pe okun lowo olorun ati gbogbo eyin ololufe ile ise jordan 105.5 fm atun kiyin kaabo si akotun otun inu iwe iroyin toni na latu kode laaro yi gege bi ise wa latojo aje monday na lati jo nko paabo gege ba se man ti si ni ti tan ti si gboro aye gege bi awon ohun ti won ko jade ninu awon iwe iroyin eleyi ti awon ma nanfani lati ma yanan na ni won ba leje won toni na latu ti kode gege bi ise wa loni o e kaaro sa e kaaro ma e kaaro gbogbo eyin ololufe patapata ja kijado agbaye ati orilede nigeria ipinle eko leyin wa ni ipinle ogun ni yo gun fun yin o be lagbara olorun ako ere oko dele lagbara eledumare ere oluwa gbe mi leke adebayo na lo ko mi mc rawo na re o agbalagba omode tin pe egbe baba re loruko e je ka bere kika iroyin na lekun rere laaro toni won ni awon agbagba ti won je omo leyin christi ti won je igbimo kan re o ni apa ariwa won na ni won ma tin se ikilo ati oro iyanju o bi ikila ti iyanju na loro na je ele ti won fi ranse si are orilede wa nigeria iyen bola ahmed tinubu won ni ki are ko ma je ki asise awon orilede nigeria ki suuru won ma pada di ohun ti won o mo ge ka ba mo je o paapa julo gege bi nkan se nle kokoko bi oju eja lasiko ti orilede nigeria wa yi awon agbagba yi awon igbimo ina ni won ko ninu atejade ele ti won gbe jade lati enu eni ti o je alaga won iyen eda sunday oibe ona lo soro na lana tin se ojobo thursday o nibi ti won tin ro are bola me tinubu pe ki won ri daju pe won te gbogbo ohun to le ma mu ilo si waju eti si nfa ifa seyin fun orilede nigeria e mo pe tan ba ni nkan lo waju bi ohun ti o to ele ti o je pe a n pariwo tan paapa julo lori oro epo ele bo se n lo si waju ti o ji je pe inira ni nfa fun orilede nigeria won ni ki are te mole ki gbogbo ina epo n lo soke owo re won gogogo yi won ni pe ki are ri daju pe gbogbo ona ti won mo lati le te na re mole ki igbe aye irorun ko le sun awon omo orilede nigeria ko le sun won bo gege bi awon ajo na gege bi ohun ti won so won ni bi oro epo owo epo bo tun se gbe ori lo soke si ele ti o wu gogo lo soke to si je wipe ipaya ati iberu na la awon orilede nigeria wa bayi latari wipe bawo la won o se mo se o ona wo la won mo gbe gba pelu bi gbogbo e se ri bakan bakan bakan lo orilede nigeria ati ipa ati aye ti orilede wa ati oro aje ele to wa lasiko yo gege bi won se wa se ni alaye won ni ogun logo million awon omo orilede nigeria lo je wipe igbe aye ti won gbe na lo je wipe ko ro won lorun won wa ro are bola me tinubu pe ki won ya awon ipinu emi ipada o lori isejoba won lati le dojuko awon ohun ti awon omo orilede nigeria dojuko ti o nje bi ohun ohun ikimole fun won e je lo ba hun ohun tin ki yan mole ti oni je geyan o tesiwaju ninu ohun to ba dawole o gege bo sese ni alaye won ni te ba wo ta loni opopolopo awon odo lo je pe won ko nise lowo o be na le to abo tun mehe won ni eto abo to ye ko ti lo ko rodo lo mumi won ni ko ti rodo lo mumi o won ni opopolopo nkan na ni mo nsele won ni be na lo je pe awon ile ise to ye ki won se atunse re won ni ki won se atunse re o ki idagbasoke ko le ba ba gbogbo awon mo ilede nigeria sugbon oro kan ti won fi ko akori iroyin na laaro ni wi pe suru awon mo ilede nigeria o ti nlo bi kunkundun to je wi pe o ti munira ba won o ni edakun e ma je ki o je pe suru awon mo ilede nigeria ni fun se joba yin are bola me tinubu yo pada so won de akurete ni o gege bi won se se ni alaye awon agbagba
to je moleyin Kristi ni apa riwa na ni won so ile idi mimo laaro toni inu weroyin daily post na le mo ti ba iroyan wo ni ekun rere awon ajo olopa ti eka ti ipinle Niger na ni won ti soro wipe ki ise iwadi eleyi to lorin ko bere o lori iku afurasi kan eleti won ni owo te ti o gbe mimi si akata awon eso asobode eso asobode ko oje awon eso abo ara ni labolu itamo si NSCDC yen Nigeria Security and Civil Defense Corps won ni afurasi kan eleti won ni o ma gbe mimi si odo awon ajo na gege bi commissioner olopa Adamu Abdullah Eliman gege bi o se pa ase na pe ki iwadi bere latari ìṣẹ̀lẹ̀ náà eléyìí ni ó ṣẹlẹ̀ ní òwúrọ̀ kùtùkùtù ìyẹn lánàá tí ń ṣe ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ò tí ń ṣe ọjọ́ kẹtàdínlógún oṣù kẹsàn-án ọdún tá a wà yóò gẹ́gẹ́ bí ohun tí ẹni tí ó jẹ́ agbẹnusọ àjọ ọlọ́pàá ti ẹ̀ka ti ìpínlẹ̀ Niger ìyẹn Wasiu Abiodun gẹ́gẹ́ bí ó ṣe ṣe ní àlàyé ó ní ẹni yìí gangan náà ni ọwọ́ bá o látàrí ìwà ọ̀daràn kékeré kan tí wọ́n ní wọ́n fi kàn án eléyìí tí wọ́n ní ó sì ń bẹ ní àkàtà àwọn àjọ NSCDC ìyẹn ti ẹ̀ka ti ìpínlẹ̀ Niger wọ́n ní arákùnrin ọ̀hún náà ni wọ́n mà rí wípé ó mà ti dákẹ́ sí àkàtà àwọn àjọ NSCDC o ọ̀gá àgbà ọlọ́pàá wọ́n pàṣẹ fún igbákejì ọ̀gá àgbà ọlọ́pàá náà pé kí ó wà ní lórí ọ̀rọ̀ ọ̀hún kí ìwádìí ó bẹ̀rẹ̀ ní mọ̀nàwá o gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe gbé jáde daily post náà ló ṣe ní àlàyé láàárọ̀ kódà wọ́n fa kò mú òkun ọ̀rọ̀ náà yọ o ṣùgbọ́n wọ́n ní kí ìwádìí jáde o lórí ikú tó pa afurasí eléyìí tó dákẹ́ sí àkàtà àwọn àjọ NSCDC wípé àwọn fẹ́ mọ̀ ọ́ ìyún náà wà ní ìròyìn daily post láàárọ̀ tòní ẹ̀bà ní ẹ̀kúnrẹ́rẹ́ láàárọ̀ yìí lórí lílọ sókè owó epo eléyìí tó ń lọ káàkiri orílẹ̀-èdè nàìjíríà èyí tó jẹ́ wípé owó ọ̀hún bí a ṣe ń repo ní 1.4 níbìkan náà là ń repo ní 1.5 níbìkan o làwọn kan ń fi ₦30 sórí 1.4 tí wọ́n ló jẹ́ 1430 wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ èyí náà ló jẹ́ pé àwọn àjọ tí wọ́n jẹ́ ti òṣìṣẹ́ ìyẹn lórílẹ̀-èdè nàìjíríà ìyẹn NLC níbẹ̀ gangan náà ni ààrẹ wọn máa ti jáde pé tá a bá dákẹ́ tara wa ó bá wa dákẹ́ o ẹ jẹ́ á sọ̀rọ̀ sókè o joe ajaero òun náà ló máa ń sọ̀rọ̀ láàárọ̀ yìí o joe ajaero ni ẹ wo ìjọba orílẹ̀-èdè nàìjíríà etí yín mélòó ẹ wo á jáde tán o ẹ dákun o ẹsẹ̀kẹsẹ̀ báyìí tẹ́ ẹ ti rí wípé nǹkan ti ń ṣe yanmọ fún ọ̀rọ̀ epo lórílẹ̀-èdè yìí ẹ sì mọ̀ wípé àwa òṣìṣẹ́ ibi pèdége tẹ́ ẹ gbé owó tẹ́ ẹ mọ̀ san fún òṣìṣẹ́ tó kéré jù ẹ mọbi tó wà o owó ọ̀hún ò ká nǹkan kan o kódà kò ra gàrí ike méjì láàsìlẹ̀ ìjátá o kò ra ìrẹsì àpò kan o ẹ mọ ohun tẹ́ ẹ ń ṣe báyìí ìjọba orílẹ̀-èdè nàìjíríà ẹ dákun ẹ tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ àwa òṣìṣẹ́ ajáìrò ni ìjọba mò ń rọ̀ yín ni o mò ń bẹ̀ yín ni o ṣe rí pẹ̀lú bó ṣe jẹ́ wípé ọ̀rọ̀ epo ó ń lọ sókè ó ní ṣe rí àwọn ilé ìfọpo tá a ní lórílẹ̀-èdè nàìjíríà ó ní ẹ bá wa bá wọn sọ̀rọ̀ kí wọ́n máa tà fún àwọn alágbàtà lówó náírà kán máa tà ní owó dọ́là fún wọn mọ́ o bẹ́ẹ̀ náà ló ní kẹ́ ẹ yí owó oṣù àwọn òṣìṣẹ́ sókè sí kí owó náà lè gbé pẹ́lí ká lè rí nǹkan máa fi kí nǹkan lè máa sùn wábọ̀ dáadáa o gẹ́gẹ́ bí alága àwọn àjọ ọ̀hún ìyẹn jọ ajaero òun náà ló ń sọ̀rọ̀ náà o ó ní kété tí epo eléyìí tí ó jẹ́ pẹtiró ìyẹn ẹ̀mí ọkọ̀ tó ti wà ní 1430 báyìí ó ní ẹ wò ó ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ ló jẹ́ pé àti lọbi iṣẹ́ gan yóò máa bà lẹ́rù lórí èlò nígbà tá a bá yọ owó ọkọ̀ tán nínú kóṣù tó parí èlò ni ó wà kù àásanwó ilé ìwé kódà a jẹun àwa ní ó raṣọ sára nǹkan sùn wábọ̀ ó ní lórí èlò gangan ó ní èyí kìí sì ń ṣe ohun tí ó yẹ ká máa wò pé ká fojú lásán wò ó ní kìí ṣọ̀rọ̀ kékeré o ó wá ń rọ ìjọba ààrẹ wọn náà ló rọ ìjọba báyìí o ní àwọn ààrẹ àwọn àjọ NSC ó ní ẹ dákun ẹ bá wa yí owó wa sókè owó oṣù àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ náà ni kẹ́ ẹ sì rí dájú wípé ẹ ṣe àwọn ohun tó tó àtohun tó yẹ kẹ́ ẹ sì bá wa rọ àwọn tí wọ́n ń fọ epo ní orílẹ̀-èdè nàìjíríà kán máa tà fún àwọn alágbàtà lówó náírà ó ní ìyà ìpọ̀ ó ní bẹ́ẹ̀ sì ni kẹ́ ẹ kírètì iṣẹ́ fún àwọn èèyàn nílùú o kí iṣẹ́ ó pọ̀ dáadáa káwọn èèyàn oríṣẹ́ gbà kẹ́ ẹ sì mọ sanwó gidi fún wọn ó nítorí wípé ọrọ̀ ajé orílẹ̀-èdè wa nàìjíríà ló jẹ́ wí
pe o ti nlo bi ana o te ba tete fura si o ni ewo afojusun awon lele yo be lawon bebe lowo ijoba wi pe ki won ri daju wi pe won se ohun to to ati ohun to ye o ni ewo wo oko o ti gbe ori lo soke dada o o ni to si je pe eleyi gan fa kudie kudie fun opolopo nkan o ni bi awon ilewe owo ilewe omo owo ile ati awon owo ori eleyi te ngba e tu yo owo ori ninu owo ta ngba o ni e ba wa gbowo ilo soke o ni o nje won o o ni opolopo nkan ta nlo lo je pe gbogbo e ti gbowo lori o ni bo la nlo which way nigeria which way to go I love my fatherland. O lo love orilede na lo je ko won soro o ni ape akesi patakire fun ijoba ele to se ijoba lo lo ba yo ki won tete wa nkan se si latari oro epo to lo soke na lo je ki ijo ajaro ko so ele idi mimo laaro yi are awon ajo nsc iyen lo ilede nigeria o na lo so ele idi mimo e lo gba change ro na ninu wero yin daily post e ba ni ekunrere laaro toni

wọ́n ní gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ogun ọ̀túnba gbẹ̀ngà daniel àti sẹ́nitọ̀ ìbíkúnlẹ̀ amosu wọ́n ní àwọn méjèèjì ló mà jẹ́ wípé lánà ọjọ́bọ thursday wọn kò sí ní ibi ìfilọ́lẹ̀ eléyìí tí gómìnà dàpọ̀ abiodun tẹgbẹ́ òṣèlú all progressives congress apc ẹgbẹ́ òǹgbálẹ̀ ibi tí wọ́n ti ṣe ìpolongo tí wọ́n ti yan àwọn tí wọ́n jẹ́ olùpolongo ìbò ìyẹn ìgbìmọ̀ ọ̀hún fún ti ìpínlẹ̀ ogun fún ti ètò ìdìbò ọdún 2027 tó ń bọ̀ nílùú abẹ́òkúta náà ni wọ́n ní wọ́n ti gbé àlàálẹ̀ ọ̀hún kalẹ̀ o tí wọ́n ti ṣe nǹkan ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣe ní àlàyé wọ́n ní àìsí níbẹ̀ àwọn tí a sọ yìí òun náà ni abiodun ti ṣàlàyé o tó sì ti fa kò mọ́ òkun yọ wípé àwọn ìjọba ìbílẹ̀ tó tó ogún àti àwọn wọ́ọ̀dù tó jẹ́ pé àwọn tó 236 náà ló jẹ́ wípé àwọn yóò ti ṣe ètò ìdìbò tí wọ́n ti máa gbáradì gbogbo àwọn tí wọ́n wá yàn gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ olùpolongo ìbò ìyẹn fún àwọn ìgbìmọ̀ ọ̀hún eléyìí tá a mọ̀ sí àwọn council eléyìí tí wọ́n gbé kalẹ̀ náà ni wọ́n ní àwọn tí wọ́n jẹ́ ọmọ ilé àti àwọn ọmọ agbègbè àwọn tí wọ́n jẹ́ lẹ́nu lọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú apc òun náà ni wọ́n ní wọ́n yàn síbẹ̀ o wọ́n nílùú abẹ́òkúta òun náà ni wọ́n ti ṣe kinní ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé sínú ìwé ìròyìn láàárọ̀ tòní wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ èrò náà ló pé bíbà síbi ìgbékalẹ̀ ìgbáradì ọ̀hún o ìyẹn fún tọdún 2027 eléyìí tí wọ́n sọ bẹ́ẹ̀ náà ló wá ló pa ní àṣẹ tó sì sọ pé ṣé rí gbogbo agbára àti ìmọ̀ táwọn ní náà ni láti ṣe àtìlẹ́yìn eléyìí tó lọ́rìn fún ẹgbẹ́ òṣèlú apc ìyẹn ọmọye fún ipò gómìnà ní ẹnu ẹgbẹ́ òṣèlú ọ̀hún nípínlẹ̀ ogun ó ní kí gbogbo àwọn èèyàn kí wọ́n ṣe kíni kí wọ́n ṣe àtìlẹ́yìn tó lọ́rìn o ó ní lẹ́yìn tán bá ṣe àtìlẹ́yìn tó lọ́rìn fún ẹni tó jẹ́ ọmọye inú ẹgbẹ́ òṣèlú apc kán má gbàgbé ààrẹ bọ́lá ahmed tinubu náà o ó ní bọ́lá ahmed tinubu ó ní ẹ dìbò fún lọ́jọ́ 27 ó ní bẹ́ẹ̀ náà ni sẹ́nitọ̀ lámilékan adéọlá èyí tí àwọn èèyàn ń pè ní yáàyì ó ní àti ẹni tí ó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n jọ fẹ́ jáde dupò ọ̀hún ìyẹn kudirat adégúnwà balógun ó ní àti gbogbo àwọn tí wọ́n jáde lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú apc ó ní ẹ̀yìn wọn ni ẹ tòsí o ó ní ẹrọ́ tí wọ́n tìkẹ́tìkẹ́ ó ní ẹ tẹ̀ka fún wọn ẹtẹ́ẹ̀tẹ́ ó ní ẹ tẹ̀ síbẹ̀ gangan ni o gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ̀rọ̀ náà ìyẹn lánàá níbẹ̀ gangan náà ni wọ́n ti ṣe ní àlàyé o tí wọ́n sì ń fa kò mọ́ òkun rẹ̀ yọ ṣùgbọ́n wọ́n ní àwọn tí wọ́n jẹ́ tí wọ́n ti fìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ ogun nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ló jẹ́ pé wọ́n kò sí nílé lásìkò tí wọ́n ń ṣe ìfilọ́lẹ̀ náà o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ṣe jáde nínú ìwé ìròyìn ìyẹn fún ti òwúrọ̀ tòní wọ́n ní ẹnìkan náà tó ti fìgbà kan jẹ́ gómìnà tó tún jẹ́ adarí àgbà nínú ẹgbẹ́ òṣèlú apc ìyẹn olóyè olùṣègùn ọ̀ṣọ́bà òun náà rọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ pátápátá pátápátá o wípé ẹ wò ó ẹ jẹ́ ká ṣe ohun gbogbo tó yẹ ká ṣe o ká sì ṣe ní ìṣọ̀kan ká sì rí dájú wípé àṣeyọrí eléyìí tí alákọ̀ọ́ ṣe po òun náà la ṣe o nínú ètò ìdìbò tó ń bọ̀ ọ̀rọ̀ pọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ àwọn èèyàn fa kò mọ́ òkun ọ̀rọ̀ yọ o bẹ́ẹ̀ ó wà núwèé ìròyìn daily post láàárọ̀ tòní ẹ bá ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ lọ gba change ìròyìn náà o ẹ̀kúnrẹ́rẹ́ náà lẹ bá ń bẹ̀ láàárọ̀ yìí wọ́n ní peter obi àti amúgbálẹ́gbẹ́ rẹ̀ kwakwanzo eléyìí tá a mọ̀ sí ok movement lánàjọ́ ọjọ́bọ thursday òun náà làwọn náà mà ti ṣe kíni ni wọ́n ṣí aṣọ lójú àwọn ọmọ ẹgbẹ́ tó tó 59 ìyẹn 69 ọmọ ẹgbẹ́ eléyìí tí wọ́n ní wọ́n ṣí aṣọ lójú wọn o gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ ìgbìmọ̀ eléyìí tí yóò mọ ṣe ìpolongo ìbò fún wọn fún ìgbáradì ọdún 2027 eléyìí tó ń bọ̀ lọ́nà yóò gẹ́gẹ́ bí àwọn ìgbìmọ̀ náà òun náà ni wọ́n kéde ní ànájọ́bọ thursday gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wọ́n ní ẹni tí ó jẹ́ adarí ọ̀gá àgbà ìyẹn fún àwọn ìgbìmọ̀ ok movement yìí ìyẹn john ogulo àti ẹnìkan eléyìí náà tóun náà tún jẹ́ adarí fún ìgbìmọ̀ ìpolongo ìbò àti akọ̀wé gbogbogbò ìyẹn sadaitu sanni o wọ́n ní àwọn wọ̀nyí náà lórúkọ wọn wà lára àwọn àgbààgbà adarí fún ìpolongo ìbò fún peter obi àti kwankwaso fún ìgbáradì ìbò ọdún 2027 eléyìí tí ó ń bọ̀ yóò wọ́n ní wọ́n ṣe ní àlàyé o wọ́n ní ẹ wò ó ṣe rí àwọn tí wọ́n máa ṣojú wa ní àwọn ibùdó ìbò eléyìí tó jẹ́ wípé kódà tó fi dé olúlu ilẹ̀ wa gan wọ́n ní gbogbo wọn náà ni wọ́n yàn
ni eje won leje won o kaakiri gbogbo ipinle tin be loilede Nigeria na ni won ti fa ko mo kun awon eyan yo leyo kokan osoka ti won si nfi won se olorigbe eyin le di bimu eyin le di ohun mu eyin le wa ni ayin eyin le wa ni ohun o gege bi iwe iroyin punch na lo gbele jade koda oro po nu iwe iroyin punch laaro ilori oro obi agwagwazo campaign council ele ti won ni won si aso loju e lana elogba tendi iroyin na eba ni ekunrere laaro to ni

wọn ni ọwọ́ ọlọ́pàá tẹ àwọn kan ní ìpínlẹ̀ akwa ibom gẹ́gẹ́ bí wọ́n ṣe ní àwọn mẹ́fà afurasí adigunjalè alọ́kọ́ ló ń kígbe eléyìí tí wọ́n ní àwọn wọ̀nyí náà ni wọ́n ti ń da omi àlàáfíà ìlú kan eléyìí tí wọ́n pè ní ìkọnà ní ìjọba ìbílẹ̀ ọ̀ọ́bọ̀tì àkàrà ni wọ́n ti ń ṣe iṣẹ́ láàbí yóò gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wọ́n ní ọwọ́ bá àwọn afurasí yìí ìyẹn ní ọjọ́rùú wẹ́ẹ̀dì gangan náà lọ́wọ́ bá wọn o tó sì jẹ́ wípé àwọn àjọ ọmọ ogun ọlọ́pàá náà ná ní ọwọ́ wọn tó wọn o gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣe ní àlàyé wọ́n ní iṣẹ́ rí àwọn wọ̀nyí ló jẹ́ pé iṣẹ́ láàbí adigunjalè òun mà níṣẹ́ tí wọ́n ní àwọn èèyàn láàyò kí wọ́n gba owó olówó kí wọ́n gba ohun òní onínì kí wọ́n lọ kẹ́ni tó ní nǹkan ó kígbe sókè tatata pẹ́ gbà mí o wọ́n ti jà òun lólè o wọ́n ní ṣùgbọ́n wọ́n ti bà wọ́n báyìí gẹ́gẹ́ nínú ọ̀rọ̀ tí wọ́n gbé jáde ní ìlú uyo ìyẹn lánàájọ́bọ thursday níbẹ̀ gangan náà ni ẹni tó jẹ́ agbẹnusọ ọlọ́pàá dsp tífọ̀n john òun gangan náà ló ṣàlàyé àwọn afurasí náà tí ó sì fi orúkọ wọn àti ọjọ́ orí wọn síta o peter sabati náà ni wọ́n kọ́kọ́ pẹ ní àkọ́kọ́ ẹni ọdún mẹ́rin ó lé ní ọgbọ̀n 34 years ni wọ́n pọjọ́ orí rẹ̀ joseph udo ẹni ọdún márùn ó lé ní ogún 25 years ná pé ọjọ́ orí tiẹ̀ o victor igwe ọmọ ọdún mẹ́ta ó lé ní ogún boniface ezeet ọmọ ọdún mẹ́ta ó lé ní ogójì ó dín ní ogójì òjì 37 simon udo ẹ̀gbọ́n àtàbúrò òun àti joseph udo yóò jẹ́ wọ́n ní iyùn ni ó dàgbà jù ẹni ọdún méje ó mẹ́ta dín ní 50 òun náà ni ọjọ́ orí tiẹ̀ àti ukọ̀ anga akangi òun ni wọ́n pe orúkọ àwọn adigunjalè náà ilé tí wọ́n ní ọwọ́ àwọn agbófinró náà tẹ̀ o gẹ́gẹ́ bí ìwé ìròyìn punch bó ṣe gbé jáde láàárọ̀ tòní kódà wọ́n ṣàlàyé àwọn ìlú tí wọ́n ti wá o àti àwọn ibi tí wọ́n ti ṣiṣẹ́ láabi dáadáa ní ìpínlẹ̀ akwa ibom kó tó di pé ọwọ́ àwọn àjọ ọlọ́pàá tẹ àwọn mẹ́fẹ̀ẹ̀fà ọ̀hún ilé tí wọ́n ní àsopọ̀ nípa kí èèyàn ó digunjalè kí èèyàn ó da omi àlàáfíà lúrú ó wà nínú ìwé ìròyìn láàárọ̀ yìí ẹ lọ gba chẹ́ńjì rẹ̀ nínú ìwé ìròyìn punch ẹ bá ní ẹ̀kúnrẹ́rẹ́ ìyẹn fún ti òwúrọ̀ tòní

gẹ́gẹ́ bí àkọsílẹ̀ àwọn tí wọ́n mọ̀ nípa epo rọ̀bì òun náà ni wọ́n ṣe ní àlàyé pé ìdá ọgọ́ta òun náà ni ilé ìfọpo dangote martini látàrí gbígba epo ní orílẹ̀-èdè yìí o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wọ́n ní gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ eléyìí tí wọ́n ṣe náà ni wọ́n ní ilé ìfọpo dangote ìyẹn dangote petroleum refinery òun náà ni wọ́n ni wọ́n ti generate wọ́n ní ojú ní àárín oṣù mẹ́fà eléyìí tí wọ́n ní ilé ìfọpo ọ̀hún àwọn bárẹ́ẹ̀lì epo eléyìí tó tó 116 million òun náà ni wọ́n ní tó jẹ́ ti epo rọ̀bì náà ni wọ́n ní dangote máa ti rí láàrin oṣù mẹ́fà lórílẹ̀‐èdè nàìjíríà yìí o tó sì ní gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú wọ́n ní àwọn epo wọ̀nyí òun náà ni wọ́n ń kó fún láti ọ̀dọ̀ ilé ìta àwọn tí wọ́n rí sí ọ̀rọ̀ epo lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn NNPCL gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣe ní àlàyé o wọ́n ní àti àwọn international oil companies ìyẹn àwọn ilé iṣẹ́ tí wọ́n jẹ́ ti òkè òkun eléyìí tí wọ́n ń ṣe tí wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ ohun àmúṣagbára gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣe ní àlàyé o wọ́n wá ṣe ní ẹ̀jẹ̀ wọ́n lẹ́jẹ̀ wọ́n wọ́n ní láàrin oṣù méjìlá eléyìí tí wọ́n ní ilé ìfọpo ọ̀hún àwọn nǹkan tí wọ́n ti kó jáde àtohun tó ti gbà gẹ́gẹ́ bí epo wọ́n ní tí wọ́n bá kà á lé ní léjì mẹ́ta mẹ́rin márùn wọ́n ní èyí tí ó ń gbà ní àwọn ti ìbílẹ̀ lápọ̀dọ̀ wá ń bí wọ́n ní òun gangan náà ló ṣe kí ni òun ló rú gọ́gọ́ sókè sí dáadáa o 116.1 million èèyàn bárẹ́ẹ̀lì epo òun náà ni wọ́n ní dangote ti rí gbà láti inú oṣù keje ọdún 2025 sí inú oṣù kẹfà ọdún 2026 yóò gẹ́gẹ́ bí àkọsílẹ̀ àwọn onímọ̀ nípa ọ̀rọ̀ epo ìyún náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ yóò ẹ bà nínú ìwé ìròyìn punch kódà ọ̀rọ̀ pọ̀ nínú ìwé ìròyìn ọ̀hún ẹ lọ gba change rẹ̀ ẹ bà ní ẹ̀kúnrẹ́rẹ́ láàárọ̀ tòní. wọ́n ní ìbẹ̀rù máa pa èèyàn tó tó ogún o ìyẹn ní ìpínlẹ̀ Taraba gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wọ́n ní ó kéré tán ogún èèyàn náà ni ó jẹ́ pé ẹrù náà ló pa wọ́n o ní àtàrí ibìkan tí wọ́n ní ó ya lulẹ̀ ó ya owó tí wọ́n ní ó ya owó ní ìlú kan tí wọ́n pè ní mayocam ní ìjọba ìbílẹ̀ bali ní ìpínlẹ̀ Taraba lánàá tí ń ṣọjọ́bọ thursday o gẹ́gẹ́ bí ìwé ìròyìn punch báwọn ṣe ṣe ní àlàyé láàárọ̀ tòní wọ́n ní nǹkan bí ọwọ́ ọ̀sán náà ni wọ́n pe àwọn lánàá o tí wọ́n sì ní ẹ̀yin punch ẹ wá bá wa wo nǹkan kan o wọ́n ní ilé kan tí wọ́n ń kọ́ eléyìí tí wọ́n pè ní tí wọ́n ń kọ́ lọ́wọ́ eléyìí tí wọ́n ní ó dédé ya lulẹ̀ tó sì wọlẹ̀ díẹ̀ náà o ló jẹ́ pé àwọn olùgbé agbègbè ọ̀hún ẹnìkan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Kenneth Ayila òun náà ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ó ṣojú rẹ̀ tó sì fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún àwọn akọ̀wé ìròyìn punch gẹ́gẹ́ bí ó ṣe wá ṣe ní àlàyé ó ní iṣẹ́ rí wíwó tí ibi tí ó wò yìí tó wò yìí o ó ní ẹ má jẹun tàn yín èèyàn táwọn sì rí wípé wọ́n ti gbẹ́mìí ogún ni gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú wọ́n ní wíwó tí ilé yìí wò yìí òun náà ló jẹ́ wípé ní agbègbè mayocam ní ìlú ọ̀hún ìyẹn ní ìjọba ìbílẹ̀ bali òun náà ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ o tí wọ́n sì ní èèyàn ogún òun náà ni ó jẹ́ wípé wọ́n gbẹ́mìí ni gẹ́gẹ́ bí Ayila gẹ́gẹ́ bí ohun tí ó sọ wọ́n ní ẹni tó jẹ́ adarí ìlú ọ̀hún ìyẹn Malam Usman Bello òun náà ṣàlàyé lórí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ náà o tó sì ń sọ wípé èyí jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́ eléyìí tí kò dùn mọ́ òun nínú rárá o bẹ́ẹ̀ náà ló ní àwọn tí wọ́n sì kú ọ̀hún wọ́n jẹ́ ọmọ bíbí ìlú náà gẹ́gẹ́ bí ohun tí adarí ìlú ọ̀hún gẹ́gẹ́ bí ohun tí ó ṣe ní àlàyé fún àwọn oníròyìn ìyún náà wà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe ṣe ní àlàyé o wọ́n ní èèyàn ogún òun náà ni ó jẹ́ wípé ó gbẹ̀mímí o kódà agbẹnusọ àwọn ọlọ́pàá ti ìpínlẹ̀ Taraba ìyẹn Victor Mishelriza òun náà ṣàlàyé láàárọ̀ yìí Sheriza sọ̀rọ̀ ó ní àwọn sì ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn tí wọ́n wà ní ẹ̀ka ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ó sì jẹ́ wípé ohun tí wọ́n sì sọ náà ni pé èèyàn ogún òun náà ni wọ́n sì rí yọ lára ìṣẹ̀lẹ̀ náà ó wà ní ìwé ìròyìn punch kọ́ lọ́mọ àfìṣọ́ ẹ̀ṣọ́ wa o kí lè má wò ó pa wá o ká sì má rì kí lè má rì mọ́ wa lára o àṣẹ Edumare ẹ bà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní kò yẹ kí nǹkan tó bá ń ṣẹlẹ̀ lọ́jà àgbáyé kò yẹ kó máa ṣàkóbá fún àwa ọmọ orílẹ̀-èdè nàìjíríà o
àpapọ̀ òṣìṣẹ́ àjọ nsc ti ké pe ìjọba àpapọ̀ láti ṣe ìrànwọ́ fáwọn òṣìṣẹ́ látàrí bí owó epo bẹtiró bó ṣe ń lọ sókè lóòrèkóòrè o nsc ké pe ìjọba láti mú àdínkù bá ìnira tó ń bá àwọn òṣìṣẹ́ nítorí owó epo eléyìí tó ń lọ sókè léraléra ó dàgbé mo ti mú yùn nínú ìwé ìròyìn daily post punch náà gbé ni láàárọ̀ yìí ẹ bá nínú ìwé ìròyìn méjèèjì láàárọ̀ yìí gbogbo ìròyìn náà ló fẹ́ gbé láàárọ̀ tòní ìyún náà ń bẹ́ẹ̀ o ẹ lọ gba chẹ́ńjì rẹ̀ ẹ bá ní ẹ̀kúnrẹ́rẹ́ láàárọ̀ yìí ọ̀kan lára àwọn gbajúgbajà olóṣèlú ní ìpínlẹ̀ ọ̀sùn káyọ̀dé odúoyè ti sọ pé kò sí ebi kankan kò sí ẹ̀bi kankan lọ́wọ́ ààrẹ ilẹ̀ nàìjíríà o ìyẹn bọ́lá ahmed tinubu ọ̀kan lára àwọn gbajúgbajà olóṣèlú ti ìpínlẹ̀ ọ̀sùn káyọ̀dé odúoyè náà ló sọ̀rọ̀ náà ìyẹn lánàá fún àwọn akọ̀ròyìn gẹ́gẹ́ bí ó ṣe ṣe ní àlàyé o ó ní kò sí ẹ̀bi kankan lọ́wọ́ ààrẹ bọ́lá ahmed tinubu o lórí ẹ̀bi eléyìí tí àwọn aráàlú ẹbi àgàjà eléyìí tí àwọn aráàlú ń pariwo káyọ̀dé odúoyè ní ó tún jẹ́ òun gangan náà ló tún jẹ́ ìlúmọ̀ọ́ká oníṣòwò àti aláàánú mẹ̀kúnnù òun náà ló sọ pé ojúṣe ìjọba ìbílẹ̀ ni láti wá ọ̀nà àbáyọ sí ìṣòro eléyìí tí àwọn ọmọ aráàlú bá ń dojúkọ lẹ́ka ní ẹ̀ka jíjẹ àti mímu o odúoyè sọ pé ààrẹ bọ́lá ahmed tinubu ń gbìyànjú agbára rẹ̀ nípa àwọn àgbékalẹ̀ ètò eléyìí tí yóò ṣe aráàlú láǹfààní ó ní àti pé ìjọba ìbílẹ̀ ló kù sí lọ́wọ́ láti ṣe ojúṣe wọn ó ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní máa ń ké pa dandan pé ààrẹ bọ́lá ahmed tinubu ààrẹ bọ́lá ahmed tinubu ó ní òkè lọ́run ní bàbá wa ó ní kí ni àwọn ìjọba ìbílẹ̀ ń ṣe fún aráàlú gangan nígbà tó ń sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn odúoyè sọ pé gbogbo àwọn ètò tí ààrẹ nàìjíríà gbé kalẹ̀ ló wà fún ìrọ̀rùn gbogbo aráàlú ó ní lábẹ́ ààrẹ yìí náà láti ní ohun tí à ń pè ní agbára ìjọba ìbílẹ̀ ó ní owó ń lọ sí àpò ìjọba ìbílẹ̀ láti òkè láti ní ipa eléyìí tó jọjú fún àwọn aráàlú odúoyè náà tẹ̀síwájú wípé ṣé ẹ rí àwọn ètò tí ààrẹ ti fi sílẹ̀ yìí ètò bí ìrọ̀rùn yóò ṣe bá gbogbo wa ni o ó ní ṣùgbọ́n tí ẹ bá máa rí aráàlú nígbà tí wọ́n bá ń pariwo ó ní tinubu ni wọ́n máa ń pariwo ó ní kán yé pariwo tinubu mọ́ ẹ pariwo àwọn ìjọba ìbílẹ̀ yín ó ní ìjọba ìbílẹ̀ yín ni ẹ pariwo wọ́n ń kówó fún wọn o wọ́n ní owó ń bẹ lọ́wọ́ àwọn ìjọba ìbílẹ̀ wọ́n ní kí náà ń ṣe fún yín wọ́n ní tó bá dọ̀rọ̀ oúnjẹ ebi nkankan wọ́n ní ìjọba ìbílẹ̀ yín ni ẹ sunkún lọ ó ní ẹ yé pariwo ààrẹ bọ́lá ahmed tinubu ó ní kí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní mú àwọn ìjọba ìbílẹ̀ náà lọ́rùn ọwọ́ báyìí ó nítorí pé owó ń bẹ lọ́wọ́ wọn ó sọ̀rọ̀ ilẹ̀kùn o ó ní ẹ yé pariwo ààrẹ bọ́lá ahmed tinubu lọ́tún ló sì mọ èèyàn orílẹ̀-èdè nàìjíríà ó ní ẹ lọ sọ́dọ̀ àwọn ìjọba ìbílẹ̀ àwọn tẹ yàn àwọn kánsílà àwọn chairman yín ní ìjọba ìbílẹ̀ yín ó ní ẹ bù wọ́n sọ o torí pé wọ́n ń gba owó látòkè ó ní kí náà fi ń ṣe tààrà ló wá fi ń pariwo pé ààrẹ ìyún náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ yìí punch náà lẹ ti bá ìròyìn ọ̀hún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ogun ti sọ pé ọwọ́ àwọn ti tẹ afurasí adigunjalè méjì o tí wọ́n fẹ́ràn láti máa já àwọn akẹ́kọ̀ọ́ lólè nǹkan bí agogo mẹ́ta ku ogún ìṣẹ́jú òru ọjọ́ kẹta lóṣù kẹsàn-án ọdún 2026 ni wọ́n ní ọwọ́ ti àwọn afurasí náà nílé àwọn akẹ́kọ̀ọ́ tó wà ní Eruku sí agbọ́n ní ìjọba ìbílẹ̀ Ewékorò àtẹ̀jáde tí agbẹnusọ ọlọ́pàá Babaṣèyí Olúṣèyí fi síta ló fìdí ìròyìn náà múlẹ̀ fáwọn akọ̀ròyìn nílùú Abẹ́òkúta o Olúṣèyí sọ pé lára àwọn tó wà lágbègbè náà ló pe ọlọ́pàá ní ìpè pàjáwìrì láti fi tó wọn létí pé àwọn adigunjalè tí wọ́n ti ń ṣọṣẹ́ o ní ilégbèé àwọn akẹ́kọ̀ọ́ lójú ẹsẹ̀ náà ni wọ́n ní ọ̀gá ọlọ́pàá ẹkùn Ewékorò àti àwọn ọmọ ogun rẹ̀ ni wọ́n ti sáré gbéra lọ síbẹ̀ láti kojú àwọn adigunjalè náà o agbẹnusọ náà tẹ̀síwájú pé kété tí àwọn adigunjalè náà tí wọ́n ti rí pé àwọn ọlọ́pàá ń bọ̀ náà ni wọ́n fẹ́ fẹsẹ̀ fẹ́ o ni wọ́n bá ní ló bá di wípé ọwọ́ ọlọ́pàá ṣàpadà tẹ̀ wọ́n gbogbo ẹrù tí wọ́n jí gbé ni wọ́n dà sílẹ̀ tí wọ́n sì júbà èhòrò wọ́n ní bí wọ́n ṣe fojú kan àwọn ọlọ́pàá lọ́ọ̀kán àwọn afurasí náà wọn kò kó gbogbo ẹrù eléyìí tí wọ́n ti digun jalè gbà sílẹ̀ náà ni wọn kò kó lọ o wọ́n ni wọ́n dà sílẹ̀ ní báàgì ilé ẹ̀kọ́ kan eléyìí tí wọ́n sì gbìyànjú láti má tí wọ́n fi orúkọ rẹ̀ sínú ìwé ìròyìn láàárọ̀ yìí gẹ́gẹ́ bí Olúṣèyí tó ṣe ní àlàyé Olúṣèyí fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ọlọ́pàá náà wọ́n kó àwọn ẹrù náà lọ sí iléeṣẹ́ wọn kó tó di wípé wọ́n fi múfilẹ̀ kí ọwọ́ tó tẹ méjì nínú àwọn tí wọ́n ń digunjalè ọ̀hún gẹ́gẹ́ bí ìwádìí wọn bí ó ṣe tẹ̀ síwájú gẹ́gẹ́ bí ohun tí Olúṣèyí Babaṣèyí gẹ́gẹ́ bí ó ṣe fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú ìwé ìròyìn láàárọ̀ tòní ṣùgbọ́n wọ́n ní ọwọ́ tẹ afurasí
àwọn adigunjalè tí wọ́n ní wọ́n ń jí àwọn ọjà àwọn ọmọ ilé ìwé lólè àwọn adigunjalè méjì ọwọ́ ti bà wọ́n ẹ̀ṣẹ̀ ìdájọ́ tó tọ́ fún wọn ni o ìyìn náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní ẹ̀bà ní ẹ̀kúnrẹ́rẹ́ láàárọ̀ yìí wọ́n ní wọ́n ti wọ́ ẹni tí ó jẹ́ ọmọ oyè nínú ẹgbẹ́ òṣèlú apc olùdíje sí ipò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú apc fọ́dún 2027 ìyẹn ọlámilẹ́kan tí gbogbo èèyàn ń pè ní yááyì adéọlá yááyì o wọ́n ní àwọn kan mà ti kọ ìwé fún yááyì wọ́n ní wọ́n kọ̀wé náà wọ́n kọ́ lẹ́jẹ̀ wọn o náà bá gbé lọ sí iléeṣẹ́ àwọn àjọ tí wọ́n rí sí ìṣòwò olúgúnmọ́gúnmọ́ àti ìwà àjẹbánu ìyẹn àjọ efcc àti àwọn àjọ icpc nípẹ́ wo ẹ̀rẹ́ lọ gbé yááyì o owó kan tó tó 1.8 trillion naira ilé tí wọ́n ní wọ́n gbélé lọ́wọ́ iná kúmọkùmọ́ ni o wọ́n ní àwọn kan tí wọ́n kọ orúkọ wọn sí inú ìwé ìròyìn náà ni wọ́n ní wọ́n gbé ìwé náà lọ síwájú àwọn àjọ efcc pé 1.8 trillion naira òun náà ni wọ́n gbé fún yáyì láàrin ọdún 2023 sọdún 2026 wọ́n ní ẹbá ń pè pé kó wá ṣàlàyé bó ló ṣe náà wọ́n ní àwọn owó yìí ibi tó yẹ kó ná sí kò ná síbẹ̀ o wọ́n ní iná kékèké ni títí tó sì jẹ́ pé èrè tó rí lórí ẹ̀ pọ̀ dáadáa wọ́n ní owó tó yẹ kó ná sí gbogbo nǹkan tí wọ́n gbélé lọ́wọ́ láti ọdún 2023 sọdún 2026 wọ́n ní 1.8 trillion naira ni o wọ́n ní wọ́n fi ẹ̀sùn ìwà àjẹbánu kan yáyì wọ́n sì ní wọ́n ti wọ́ lọ sí ilé ẹjọ́ wọ́n ti wọ́ lọ síwájú àwọn àjọ efcc oje àti àwọn àjọ icpc wípé kí wọ́n gbé o kí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ látàrí ìgbáradì ọdún 2027 tó ń bọ̀ náà ni o kọ́lọ́run ọba mi ó ṣàánú fún wa ẹ wo ìwé ìròyìn náà ló gbé plasma times náà lẹ́ ti bá ìròyìn ọ̀hún ìyẹn fún ti òwúrọ̀ tòní o wọ́n ní ilé ẹ̀kọ́ gíga bákọ̀kì wọ́n ní wọ́n ṣe ayẹyẹ ọdún 67 years eléyìí tí wọ́n ti dá ilé ìwé ọ̀hún sílẹ̀ gẹ́gẹ́ bí ọ̀jẹ̀wọlé ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà yanyan fún ilé ẹ̀kọ́ náà gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú wọ́n sọ̀rọ̀ wípé ẹ wo látàrí ọdún tá à ń ṣe lónìí o a túbọ̀ máa tẹ̀síwájú nípa àlàálẹ̀ àti orúkọ rere eléyìí tí ilé ìwé bákọ̀k ọ̀hún eléyìí tó ti ní ìyún náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ yìí o wọ́n ní àwọn ọlọ́dẹ tá a mọ̀ sí fijilanté ní ìpínlẹ̀ katsina wọ́n ní ọwọ́ wọn bá àwọn méjì kan o eléyìí tó jẹ́ pé wọ́n ń kó ohun ìjà olóró lọ fún àwọn báńdíìtì ìyẹn nínú igbó ọwọ́ bá wọn orúkọ wọn bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn plateau times náà ìyẹn láàárọ̀ tòní wọ́n pe orúkọ àwọn afurasí ọ̀hún ni abubakar ó wá láti jaya àti ubali wọ́n ní ìyún wá láti matazu bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe kọ́ sínú ìwé ìròyìn láàárọ̀ tòní ẹ̀ bá òun náà ń bẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ ìyẹn fún ti òwúrọ̀ tòní kó ló ipá màlọ́ màmá àwọn kókó bíi méjì sí mẹ́ta sìgbín tó ṣe ojú òpó lẹ̀ láàárọ̀ yìí

0: won ni laafin alaafin oyo ina ni won ni won tin se idaro iku baba baba na peruko ijapa ohun o won ni ijapa yi na lo ma ti dagbere faye o ijapa to tobi to wa laafin alaafin oyo ti won ni odun to ti lo lokepe 420 ohun na ni won ni ijapa yi ti lo baba ni won ma pe won ni afin alaafin oyo ohun na lo je wi pe won sunkun re wi pe baba ti ku o iyen ijapa to pe odo ti lo odun 420 lokepe won ni o ti ku iyun na jade inu we iroyin daily post na leti ti bayun na laaro ti toni iroyin oda eja ma fi yun se lo ka lo fi si oju opo sile iyen fun ti aaro yi eba ninu gbogbo iroyin na le ba ninu awon we iroyin ti owo yin baba laaro 09060003352 e dakun dabo te ba ti pe e pa radio yin ka le gbo yin dada e lo e ka ro o
1: hello
0: e ka ro o
1: e ka ro sa
0: e ka ro o ko yin o ati tin pe
1: Ajemana dube.
0: E ka bo sa.
1: Ti en go mi sa, nipa ti oro ajaro, pe ko fo kun owo ise. Ori be ko ro go bi ori bi bo. E je ka wo nipa ti won gba taizer zo. E le ran ta ko won ri ta. Ti ta go se o sa lo le si, se o sa to fun oni si. Pe ko ra epo. Ti o le ka epo taizer zo tele. E le keji. Teri bi ta oro ti ti ni so. Ojoba. E ni to ni are pe ko ti e bi odo e. Emi o le blame we. Nigeria no agboni tateka eleke kateka se nde kateka fun o wo re ko ni so run kan be na o o ti mu abi umugun eleke ta ni o be da si se n gbo mi sa
0: e ya se papa papa
1: teri oro gbe gada ne mi o le gbagbe na o je pe mo kire n gba yen ti gbe gada to do wa pe to n ba wole ko n ma se university to do wa ti jo bi jare ko ni kira ni o ti ko ma wa a ri gankan
0: O da wa sa, ki bo lo mi laye. O da esun. Ajoba lati 09060003352. O na loju opo, eleti a ti lanfani lati fi ba wa da si abala ta wa laaro toni, eleti a ti n gbo erongba awon mo orilede Nigeria na. Hello e karo ta lo wa nbe o.
2: Hello.
0: E karo sa o.
2: MC Rawo.
0: E karo present sa.
2: Aku gba de ku atoto na ta ro.
0: Yes sir.
2: Benjamin lati Ijó station.
0: E ka bo sa.
2: E ku ti mo fe da se be o ni nipa ti ijapa to lo ku ni Oyo baba.
0: Baba.
2: Baba 450 years.
0: Baba 420.
2: O ga o. Eyin ada o, eyin baba ada o. Kan shoku baba ada o, won lati shoku e gidi ni o.
0: Kan pe lere.
2: Kan pele Karo.
0: Yes sir.
2: Oruko mi Shabi Jimo lati Bagogijo.
0: Lati Ogijo e ka bo sir.
2: Eni Olorun fun alaafia, Olorun fun ni okun agbara ati Olorun mi sejoba yi. Abi wa mi ni pe ijoba to se yi ebi pa wa gbogbo nkan won. Nkan to re se ti eko to won to re wale ni gbogbo nkan wa left pada. Koruko kuma ara nkan to ba da.
3: Tama fi arise owo to ko fun local government chairman ti won ni ko pin fun wa ni ibi ko fi se titi ni ewo wa je se ta wa ni boya ton fe bi to ba eto yawo ba wa ni local government kan ton fe ya won ton ki security business lo do to de ye pe yen o wopo owo ko fi se ilu ni ko ye ton wa je atoke lohun lati federal lati ni problem ijoba akoko omo were ton se o je pe central no tin pariwo lo nton tin pase lo yo wa lenu won o pin joba si ipele won wa pinwo fun won o wa ni ka lo ba won won to eto yen se o ye wa ma tan ara ilu je won wa ma wa ti awara ilu si won ka wa le ma korira awon yen yo lo ta won yen o se to lo to gbọ́n kọ́ ìṣòro wa tí nǹkan fi wọ́n. Ìjọba àpapọ̀ ló ń kọ́ńtrólù owó, ló ń kọ́ńtrólù ẹ̀kọ́nọ́mì, kì í ṣe àwọn yẹn, kì í ṣe mú kì í ṣe gọ́vnọ̀, kọ́ yé sọ̀ wá jẹjarí, kọ́ jáwé tóbi, kọ́ wá nǹkan ṣe sọ́rọ̀ ọ̀rọ̀ owó epo.
0: Ẹ ṣeun sá, yes sir, Kọ́mídọ́lá, wọ́n ní ẹ jáwé sóbì o, ẹ lọ ẹ káàárọ̀ o. Ojúmọ̀ ẹ káàárọ̀.
4: Ẹ kò jùmọ̀ ẹ kú ètò.
0: Yes sir.
4: Orúkọ tèmi ni ọ̀gbẹ́ni Adéodémọ́lá Eke Mọ́gàjì láti Dọ́là Sukò.
0: Ẹ káàbọ̀ sá.
4: Ẹ mà kú ètò ẹ̀ ní Tẹnugbó bí ọwọ́ o.
0: Àmì o, à ń gbọ́ yín sá.
4: Ọwọ́ yín lẹ́ fi gbẹ̀tọ̀ yín o.
0: Àmì.
4: Ẹ ǹdẹ́mi bẹ dá sí ń bẹ̀, ó lè jẹ́ wípé àwọn olóṣèlú wọ́n kàn máa tàn wá jẹ, wọ́n ti rí wa bí dọ̀dọ̀ yọ̀ tán fẹ́ máa tàn. Ẹ̀fún local government lówó ó fi sa location wọn ṣe ẹ̀ wá lára ìlú ni kọ́ lọ mọ́ bá wọn. Àwọn táwọn fún wọn lówó tí ní EFCC wà bù. Wọn ò ṣe gbé wọn owó tá a fẹ́ ìbò ló lò sí.
0: Ìbò náà sí.
4: Ká mọ́tàn wá jẹ o. Aráàlú ni kọ́ mọ́tàn rẹ̀. Ẹ̀sán kan rẹ̀ ni. Tágo ń gúgò àwọn náà àti gọ́dúnà àti gbàtàgbo wọn. Èwo ni èsà láfọ̀ọ́ránú wọn. Sábà rẹ̀ tí wọ́n sọ pé ó gbé ndómì méjì lásán bóyá ibi ló pa tó fi lọ jí ndómì. Wọ́n mọ̀ ní iye ẹ̀wọ̀n báyìí ló yẹ kó lọ sí. Ẹ kú ètò.
0: Ẹ ṣeun sá bàbá mi Mọ́gàjì láti Jọ̀lá Sukò. Ẹ ṣeun 090-600-3352.
5: Ẹ káàárọ̀ o.
0: MCO. Present sir.
5: Ẹ kú ètò àti kò gbèsọ́lá láti ìlú Anúpọ̀lọ̀.
0: Ẹ káàbọ̀ sá.
5: Ọ̀rọ̀ ti yá yìí oríṣiríṣi náà náà fi ń gbà náà ń gbà yẹ fi ọ̀gbẹ́ ni. Bí o náà ọ̀rọ̀ olóṣèlú nìyẹn ká máa wọn tó ń ṣẹlẹ̀ ọ̀nà kó àpọ̀lú wa. Ọ̀rọ̀ ti bàbá tó ló kú ní Ọ̀yọ́ àbẹ́ pẹ́lú tó ń bẹ ọmọ ní wà ń bẹ̀ fọ̀rọ̀ àbí 3 years. Ó máa ń gbọ́ àwọn ṣe wí láàrin pálàsì ń bọ̀ tó bẹ pé bàbá lọ síbi tán lọ. Tó ọ̀rọ̀ ìlú bí wọ́n bá sọ̀rọ̀ pé owó àwọn ibi kan ní kán mú gbogbo wọn náà nìkan ikán. Ẹ bá ní kán lọ mú yín lásòkè wá. Ẹ bá wọn tó wà sẹ́yìn ní ojú kan tí ẹ kan sí kọ́ lásòkè kan kọ́ sí. Àjọ àwọn gbẹ̀gbẹ̀ nípa ọ̀rọ̀ ọlọ́kọ́ sànú ọ.
0: Àmì sà ẹ ṣeun bàmí Isaac Ogunṣọlá láti àmì kanlẹ̀ ẹ ṣe gan. Ẹ lọ ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ o.
6: Mr. Adéremi ló ń sọ̀rọ̀ láti Ìkíàrú. Ẹ káàbọ̀ Adéremi láti Ìkíàrú.
0: Ẹ káàbọ̀
6: mọ̀. Ẹyẹ ẹ̀rọ àjáyò yìí bíi ìmọ̀ kan tó máa ń ṣe bàbá yẹn. Kí wọ́n sọ pé láti náà tó jàjà pé kọ́ fowó kọ́wọ́ tó fowó kọ́wọ́ ló ní gbogbo nǹkan wọn. Àwọn èèyàn wọn náà ń ṣọjà tó máa ti pọ́n ti fowó kọ́wọ́. Àwọn náà máa fi kó ọjà wo. A máa fi kó wọn ọjà wọn kán jẹ kánjẹ jókòó kán farabalẹ̀ kán ro kiní yẹn dáadáa. Bí ẹni ti ọ̀rọ̀ bàbá kán bá wa ṣayẹyẹ kẹyìn dáadáa fún bàbá owó pẹ́ láyé o. Kán bá wa ṣayẹyẹ kẹyìn kú o. Ọpọlọ yóò ní ìjọba o. Àǹfààní bọ̀ ilé iṣẹ́ jẹ́dá rẹ̀ gbogbo jóná o. Àǹfààní bọ̀ o.
0: Yes ma ìyá mi Ògúnrẹ̀mí àbí Ògúnṣọlá láti Ìkíàrọ̀. Ẹ lọ ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sá.
7: Adé láti Àyẹ̀bọ.
0: Ẹ kú ojúmọ́ sá.
7: Ṣẹ́rí ọ̀rọ̀ sọ́bídì tó wà nílẹ̀ ni tó kọ̀ fún aláì. Ṣẹ́rí ìjọba ṣẹ́lórí ọ̀rọ̀ inflation rárá. Inflation yìí ti háì jù. Owó pọ́jẹ́ ti wọ́n fi háì jù. Ṣẹ́rí owó tán náà fìdí politics tó ti háì jù. Wọ́n náwó fìdí politics tó ti háì jù. Ṣẹ́mọ̀ wípé owó sọ́bídì yẹn owó tán fi kówó epo yẹn ti háì jù. Owó yẹn ti pọ̀ jù. Owó kan fi kún owó epo tí wọ́n yọ yẹn owó yẹn ti pọ̀ jù orílẹ̀-èdè tí náírà ò ní báwù. Tẹ bá rí náírà ọlọ́mọ ẹ̀ka yìí tó dàbí tọ́lẹ́tì ń gbòòrò ẹ̀ rí pé owó lè ní ìyára.
0: Kò ní báàlù rárá o.
7: Rárá ẹ̀wọ̀ 500 naira ẹ̀wọ̀ 100 naira onípẹ̀pà yìí jọ̀ ẹ̀wọ̀ 1000 naira pẹ̀lú 100 naira táwọn ọba yìí jọ̀ ẹ̀ rí pé bákan náà ṣe jẹ́. Kí ni wọ́n lè tà síta tó ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yìí náà kó kí wọ́n lè tà síta fáwọn fún àwọn orílẹ̀-èdè míì ká máa fi rí owó àwọn ọ̀nà wà tán lè fi gba lẹ́gbẹ̀ẹ́ kó wọ́n epo yẹn wà ní ẹ̀. owó epo yẹn ti láì jù kí wọ́n ta àwọn nǹkan míì ta ìgẹ́dú ìgìdẹ́dú wà ń bẹ̀ ẹyin àtàyè ìkíní wà ń bẹ̀ tó jẹ́ palima kampala gbogbo àwọn nǹkan oríṣiríṣi táwa náà ń ṣe kí wọ́n ta síta ká máa fowó kún. Tó kó wọn wálẹ̀ dẹ́n àwọn owó àwọn òṣìṣẹ́ kí wọ́n make sure wípé wọ́n ń ṣiṣẹ́ lórí àwọn industry. Àwọn industry fẹ́ bá fowó kówó àwọn industry. Tọ́ba ti rí opportunity wọn máa lò ní kó ṣiṣẹ́ lórí industry. Táwọn industry fẹ́ wálẹ̀ kó ọjà wọn wálẹ̀ ẹ́ ṣé o gbọ́dọ̀ kán lè wọ́n náírà lè ní dágù. Bẹ̀rẹ̀ àwọn òṣìṣẹ́ wọn pọ̀ngo wọ́n ti mọ̀ pé pàápàá ti gbé òkú lélẹ̀ àwọn
0: èèyàn gbọ́dọ̀ tẹ̀lé. Hello, Caro.
8: Caro.
0: Yes, sir.
8: Thank you, sir.
0: Present, sir.
8: Oh, you are doing the key. There you go, you.
0: Yes, sir.
8: Hello, my dear. Thank you, sir. Thank you.
0: I'm you.
8: I like that. I'm you. Baba, I'm going to get you.
0: A cabo, sir.
8: What's the key, you know?
0: Yes, sir.
8: That's my master.
0: I'm you, sir. Ashun sir, I mean alagbati, I mean you about our boys. You know all around our boys they never about fun. Hello, Ekaro.
9: Hello, Auntie.
0: Ekaro ma.
9: Eko to kara no. You are the one that the first one la to
0: be. Ekaro ma.
9: Eko to.
0: Yes ma.
9: Sorry, ni kalo madi. Mo se ni kaba ti be ni sori yo san wa le ni. Nobody will pay, call it about only your pastor. After the sea, if I want to know that I want to go and call it, I won't go. I'm not in the idea. I'm not going to go. Yeah, I'm not doing that. I'm not going to go on the motor now. I'm going to go to the hospital.
0: 0906000335 Ekaro.
10: Hello, sir.
0: Ekaro, sir.
10: Ekaro, come with that. I'm a sister, Latin Matogu.
0: Ekaro, sir.
10: Again, send by me, Jipiri. Say, you are Kokolori Ajaro. We see as you want you give the car. They also will cook him. Oh, no, that will go a lot of one. He left for that only reason. Missing, we pay any to idea NAC leader. In ara ilu ma te linga ti joba gbangbe awon policy kan jade pe awon policy o ku de ara ilu na te ba ti di bi ara ilu tele won o bere ka ti gbo ti won di eje di de bi pe awon na won san di ma ndi wa ara ilu pari owo te n bere fun yin eje ka ja fun awon policy kokan tawon minister tawon kan mi je n gbe jade so gbo o le bo soju e en lo ba wa de bi ta de bi se wa fe sa to se de se o fe wo o ja ero particular ko le soro kan ara ilu support e ye ti eni ye EKG.
0: Then, sir.
10: You know what he Senator Yayi. Then you go out here and no lay a job and say he has to be going to waste time around. A little day pay, if you do it, don't you say? I'll open up only. Then, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no, no,

0: ẹ̀mí yà ọ̀ náà ṣe ń jẹ́ wá tí gbogbo ẹ̀ ń jẹ́ wá dáhùn pariwo tẹ̀tọ́pù a sì ní lórí yáàyè pẹ̀lú activities tó ti ṣe sẹ́yìn omi ẹjọ́ kankan ò lè wúlò tí ọlọ́jọ́ kò jẹ́
1: ẹ ṣeun bá mi ẹ ṣeun gan sa ẹ lọ káàárọ̀ ẹ kojúmọ́ ẹ pa rédíò yín o
2: mc rawọ
1: ẹ káàárọ̀ sa
2: ẹ kojúmọ́
1: yes sir
2: orúkọ mi ni simple láti gbé
1: bàbá o
2: ẹ̀dá ṣètì alákọ̀ọ́kọ́ bẹ̀ ọ̀rọ̀ tó lóṣèlú kan sọ pé kàmá báwọn àwọn gọ́vnọ̀
1: àwọn olókà
2: gọ́mẹ̀ ṣàmà ṣe ti rí owó rí sọ owó tó rí sọ tó rí kí ni bàbá yìí owó sọ síbi tó rí tó ń kó fún wọn ṣé àwọn mẹ́rìnlá ń jàǹfààní owó tó gbọdọ̀ mi kan ìfẹ́ ṣé kò ń gbọ́ nínú kíran ó dàgbọ́ social media owó social media owó gbọ́ ó ka pépà nǹkan tó ń sọ ọmọ nàìjíríà ewu gáàsì ní sikáàsì ti di 1.5 ọ̀pọ̀pọ̀ tó wọ́n jẹ́ gáàsì ọ̀dẹ́gáàsì fún àdúgbò lánàá ó ti di 1.5 1kg ẹ̀rọ ìgbà tún lọ ẹwu epo kójọ tí wọ́n lọ ṣé kí ni oyin ìjọba bàbá yìí kẹ́ má ṣe pẹ́ mí olóró ń ké fún kò ké fún àwọn ẹ̀kú nù ẹlẹ́mìí iṣẹ́ àti ìjẹ́ àti inú owó a máa ro onúgbà yìí ni inú ìlú ìgbà bá ti pẹ́ okúngbọ̀ fún tó sì dẹ́ tọ́wọ́ yẹn pariwo wọ́n rọ kí lọ síbẹ̀ wọ́n yẹ sí lọ síbẹ̀ máa kó jẹ́ pé ọmọ mẹ́rin ló dẹ́ wọ́n lójú ọmọ mẹ́ta ẹ̀ wọ́n rò bẹ́ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ tó bá gbé ẹ̀mí kìrìyẹ̀ mẹ́ta ìjọ bẹ́ẹ̀ tí kò bá da àbá tó ń bí la máa ń sọ tó ti jẹ́ ìgbà kejì náà òun máa ń darúkọ òun máa ń darúkọ tó bá ṣe bẹ́ẹ̀ bá gbé ẹ̀mí kìrìyẹ̀ mẹ́ta ọ̀hún tó kù á ti ta ìpẹ́ àbá ìgbà bẹ̀rẹ̀ o ṣé kí ni òun là ń darúkọ òun là ń darúkọ ó dẹ̀ kó pọ̀ wọn àwọn tó wà ń sálẹ̀ ó ti yẹyin olùkọ́wọ́kọ́ ṣe sí òkú ọjọ́ ọlọ́run
1: ọmọ
2: bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ ni
1: ẹ ṣe bàmí simple láti ìgbé ẹ má bá kí bàbá wa dúpẹ́ tiẹ̀ o tó jọ mẹ́ta 090 6000 3352

0: Yes sir, orukọ mi ni Baba Suwaji lati ilu Logbo.
1: Èyí tí mo fẹ́ dá síbẹ̀ òun ni ti yá yìí.
2: Ẹkún di rédíò yín yẹn.
1: Mo ti kúrò mbẹ̀. Àwọn ènìyàn kò sẹ́ni lè ṣe tó lè tẹ́wa lọ́rùn. Ẹni yìí ò tí ì débi tí ó ń fẹ́ dé. Ẹ wo ohun tó ti ń ṣe sílùú. Ǹjẹ́ tó bá wá débẹ̀, ǹjẹ́ kò ní ṣe jù bẹ́ẹ̀ lọ ní èrò ọkàn wa o. So a tún wá bẹ̀rẹ̀ sí soríṣiríṣiríṣi ọ̀rọ̀ tí ò dẹ̀ yẹ kó wáyé bẹ́ẹ̀. Nǹkan yẹn máa kù díẹ̀ kí a tó o, torí tá a bá ń sọ ǹsọ lómi lè sọ pé àwọn tó jẹ́ nú owó ẹ̀ ni, àwọn tó lánú owó ẹ̀ ni. Kò rí bẹ́ẹ̀ o, orúkọ ẹ̀ nìkan ni mò ń gbọ́ o. Yàtọ̀ sí kí n tún rí nínú tẹlifíṣàn náà kí mi ò tẹ́wọ́ gba kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ rí o. So ìyẹn dúró bẹ̀ nígbà tí ọ̀rọ̀ tẹlẹ́po dé.
2: Kíjọba
1: jọ nítorí Ọlọ́run, gbogbo ìgbésẹ̀ tán bá lè gbé kán bá wa gbé lórí ẹ̀. Nítorí ọ̀rọ̀ epo yìí, òun ló ń gbé wa rìn káàkiri o. Torí ìgbà tó bá dẹ̀ ṣe pé wọ́n ti ń lọ́ra ní iyebíye ń sìn, owó mọ́tò á tún gara. Bàbá tó sọ̀rọ̀ gbẹ̀yìn ń sìn, bàbá yẹn rọ̀rọ̀ sọ nígbà kan láti rà ní 2000. Ń sìn àdélé epo ká má rí rà, ṣé bó gbówó lórí ni? Ó sì tún ṣe pẹ́rẹ́ lẹ́gbẹ́ kan. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa.
2: Àmì ò
1: ẹ̀ṣẹ̀ mo ń bá yín lọ.
2: Ẹ̀ṣẹ̀ mi náà wà pẹ̀lú yín. Ẹ jẹ́ káàárọ̀. Hello
1: sir.
2: Ẹ káàárọ̀.
1: Yasa
2: ẹ kún bí ariwo yẹn sa, ó lè má jẹ́
1: rédíò. Ok, ẹ kún ètò sa.
2: Yasa ó kọ yín o.
1: Nǹkan mi ni Joshua Adébíyì.
2: Láti bó sa?
1: Láti Mọ̀ṣẹ́.
2: Ẹ káàbọ̀ sa, a gbọ́ yín.
1: Ẹ bá arọ àwọn ọmọ Nàìjíríà kí wọ́n nítúrú díẹ̀. Ẹ jẹ́ kán nítúrú díẹ̀ fún bàbá yìí. Kí bàbá yìí lè ṣe ohun tó bẹ́ ṣe. Tó bá ń ṣàgídílọ̀ sí pé kò ní ṣe. Tí wọ́n kó ta ló ti ṣẹ́ṣẹ́ yìí tí wọ́n pariwo kódà. Ṣùgbọ́n ilé tó wà ń bẹ yẹ fi lọ́kàn balẹ̀ wo ẹ̀yin fún ayé ẹ̀yin náà lóko lára ẹ̀. Ilé gbogbo ya mo ní nǹkan tí mò ń jẹ lára dàbí kankan, ṣùgbọ́n ẹ fi sílẹ̀. Ẹ jẹ́ kó ṣubú ọdún mẹ́jọ tó fẹ́ lò yìí kẹ́rì kan tó máa ṣe. Ẹ rí i pé a máa dúpẹ́ lọ́wọ́ náà ni.
2: Ẹ ṣeun.
1: Ọlọ́run pẹ̀lú ní.
2: Àmì sà, ẹ ṣeun sà, àtẹ̀yìn náà 0906-3352.
3: Ṣẹ́rí kíní ẹ bá bínú ẹni tó ń sọ̀rọ̀ láti ibà.
2: Ibà ìyá wa láti ibà ẹ káàbà mọ́.
3: Bẹ́ẹ̀ni ṣẹ́rí ẹni tó ní kọ́ lọ bá àwọn chairman àbáwo náà lórí pé lọ bá
2: councilor. Ìjọba ìbílẹ̀
3: ṣẹ́rí òun ti ní ṣé ìjọba ìbílẹ̀ àwọn náà pọ̀ síbẹ̀ ṣùgbọ́n ló fún wọn lówó látòkèrè tó máa kówó fún wọn tó bá pàṣẹ. Tó bá pàṣẹ pé nǹkan tí ń ṣe dà tó mú kíní tó mú kejì ẹ rí i pé wá síríọ̀sì. Àwọn pípùn yóò jẹ̀bi lọ́dọ̀ tèmi o. Wọ́n jẹ̀bi àwọn tó jẹ̀bi gangan àwọn ni ayẹyẹ olórí wọn. talk on show yala, don't show yala. And I will come on a duo sibe. I have to do sibe about a right in 2 million. I do my journey. Could see to can couple any could look at Cooper Luci any.
2: Ile so.
4: Se baba wa kan na.
2: Ah, se ni baba meji ni. Anti mo
4: je. Ni baba ni guys, ni ya, se baba te bi ti ku.
2: E jo ra yin o. E ma go, e ma kon si yo yo.
4: Deri 19 baba, deri. E ga ti ya ba je to ba no wo moto. O wa fe na Abuja fe fe ri lo be lo je. E wo ti mo ba da ti.
2: Beyan.
4: Ni ti baba to ti fe fe da da yen. Fe ni won bu.
2: I don't know what I
4: need to tell you to our people. Hmm. Oh, no, he's only 30 years.
2: Hmm.
4: 32 years. 32 years. Yes, how long have I seen after I've been seen? That's
2: how I get to see me. That's
4: how I stop it. Kafile. Tori ilera. And yes, how I see
2: that
4: when I know you. Hmm. Omi kofa sisi. Omo
2: tulo. Omo.
4: We be muku mi jeku.
2: Obviously.
4: That was just the first place.
2: Hmm.
4: Hello.
2: Oh, yeah, what part was a good law?
5: Tell me, I can't live there for any for general. Only get out of the other one. It's too bad. They drive on. Before I hear, what am I worried about?
2: Oh, that's a yeah. A jam of you, she lola. I do quite cool. Mama Lore will be when you take place. So, you to Laro, Iliat on you, need budget. I will need that. We won't talk with dear. Tara was so long, you da wa lohun e. Kilo ni o to su, ajo rerin ayo, lagbare Eledumare. Sugbon yin na gbianju, ipa yin, a ja se ni won ba, eta le se lagbegbe bi ta ba ngbe. Ni ketete mi ba se gaya na ni awon tourism, awon arinrin ajo, iroyin arinrin ajo, gbogbo bo se nlo ni gbogbo Ekiti, orilede Nigeria, South Africa, Canada, ba mi senator won ti wa nile agodo laaro e won gbe wa debe laaro inu na le mi na fi ma lo pe pataki lo Peter ati Razak Adejare Peter Olani engineer Morgan Peter olotu agba yanyan alasa to da ile ise Ilanri Johnson na ni emi ere olagbe mi leke omo Adebayo MC Rawo agbalagba omode tin pe babe loko ere gbogbo tu dojo aje lagba Olorun ta tu lanfa ni ati pade titi igba na mo yo Olorun ba mi science e ka

mọ̀ dájú wípé ayé yóò ṣe fi orí gbé, bó bá ti mọ̀ bẹ́ẹ̀ ó máa rọ̀ ọ́ lọ́rùn gan. Ayé yóò ṣe fi èrò orí gbé, èrò inú ó la fi ń gbinú ayé. Bẹ́ẹ̀ ni èrò orí ò gbáyé, èrò inú ó ló ń gbáyé. Èrò mẹ́ta ló wà: èrò orí, èrò inú àti èrò ìṣirò àyà. So orí mẹ́tẹ̀ẹ̀ta yẹ tí ò bá yé ọ, tún lọ béèrè tàbí kó o tún gbọ́ mi dáadáa. Èrò orí kò ṣe gbé ayé, èrò inú ló ṣe gbé ayé. Torí ayé jinlẹ̀ gan, onírònú alárojinlẹ̀ nìkan òun ló lè ráyé gbé tó lè dé yanjú ẹ̀. Torí onírọ̀rí ò lè gbáyé kó rí mú. Onírọ̀rí máa rò bí ìṣirò láyé, bí mo bá fi méjì kún èjì ó yẹ kó di mẹ́rin. Ṣùgbọ́n onírònú ó mọ̀ pé tá a bá fi méjì kún èjì lọ́dọ̀ ẹnìkan ó lè jẹ́ mẹ́rin, lọ́dọ̀ ẹnìkan ó lè jẹ́ yọkan, lọ́dọ̀ ẹnìkan ó lè jẹ́ mẹ́fà, lọ́dọ̀ ẹnìkan ó lè jẹ́ ẹgbẹ̀rún. O lè fi méjì kún èjì lọ́dọ̀ tiẹ kó jẹ́ 24, kémi fi méjì kún èjì lọ́dọ̀ tèmi kó jẹ́ ó kan ṣoṣo ló jẹ́. Onírònú ló lè mọ̀ yẹ. Bẹ́ẹ̀ni onírọ̀rí a máa rò pé báwo ló ṣe rí bẹ́ẹ̀. Gbogbo àwọn tí mo rí tó fi rò rí rìn nínú Bíbélì, gbogbo wọn kò jèrè, gbogbo wọn wọn à rí Ọlọ́run rárá. Ẹ gbọ́ eléyìí sà, áńgẹ́lì lọ bẹ àwọn méjì wò, onírọ̀rí àti onírònú. Ohun tó bá fi bá Ọlọ́run rìn, olómọrú ìyanu tó máa bá gbàgbà. Sàkáráyà jẹ́ onírọ̀rí torí ó máa ń kakuléètì nǹkan ni. Bí ìgbà bá rí báyìí, bẹ́ẹ̀nìyàn bá rí báyìí, ó yẹ kí ìgbà ayé lọ báyìí. Ṣùgbọ́n onírònú ó yàtọ̀, torí onírònú pátápátá ni Màríà. Ìgbà tí áńgẹ́lì dọ́dọ̀ Sàkáráyà, áńgẹ́lì sọ fún Sàkáráyà pé Olúwa ní kí n sọ fún ọ pé ìyàwó rẹ yóò lóyún. Torí pé Sàkáráyà jẹ́ onírọ̀rí, ó wá kó pọ̀ pé báwo ni arúgbó. Ó ní ó dàbí páńgẹ́lì yóò kí ro kankan o, kò mọ̀ wípé tá a bá fi èjìkéjì arúgbó làwọn méjèèjì báwo la ṣe máa bímọ. Kò mọ̀ wípé ní ti ọ̀run, ọ̀run jinlẹ̀ gan, ní ti ayé, ayé jinlẹ̀ gan. Ìgbà tí áńgẹ́lì yẹn máa dé ọ̀dọ̀ Màríà, Màríà kan wípé tó bá ti tẹnu Olódùmarè wá, ṣiṣẹ́ ni yóò máa ṣe. Bó o bá ń gbé ayé pẹ̀lú ìròrí, wá jìyà. Bó o bá ń gbé ayé pẹ̀lú ìròrí, ayé á lọ ẹ̀mọ́lẹ̀. Bó o bá ń gbé ayé pẹ̀lú ìròrí, ọpọlọ á dọ́bà. Bó o bá ń gbé ayé pẹ̀lú ìròrí, wá di ẹni tí ò mọ nǹkan tí wọ́n ń pè ní ayé. Wá jìyà bí ẹni tí ò mọ ṣe ṣe. Fún àpẹẹrẹ, bó o bá ń fi ìròrí gbé ogun ayé, ó ṣeé ṣe kí o lọ ṣe nǹkan kan èyí tó máa kó ẹ sí yọyọ. Ẹlòmíì rò wípé òun bá ti ríṣẹ́ tóun ṣiṣẹ́, ó yẹ kí ìgbà kó sàn o. Ṣùgbọ́n onírònú á mọ̀ wípé bí mo bá ń ṣiṣẹ́, àwọn agbára kan ó tún lè yí nǹkan dànù. Ẹ gbọ́ lálẹ́ yìí, mo fẹ́ fi ipa ayé méjì papọ̀ táàjọ fẹ́ fi gbàdúrà. Mo sọ fún ọ pé ọjà láyé, bẹ́ẹ̀ bá sọ bẹ́ẹ̀ fún onírònú, a ní wẹ́ẹ́ kí là ń tà láyé, a ní ayé ọ̀gangan. What are we selling? Kí la ń tà? Kí la fi ń ra nǹkan láyé? Owó wo ni? How many say dollar ni? Ìgbà míì tá ẹ bá sọ pé onírònú ó ń la nǹkan kọjá, a rò pé láti ọjọ́ tí mo ti ń gbàdúrà. Ṣé kò wá yẹ kí àdúrà mi ti gbà? Ṣùgbọ́n ẹni tó ń ronú ó mọ̀ pé ọjà láyé a máa béèrè pé báwo ni wọ́n ṣe ń ná, àti pé ìgbà wo ló ń lè ṣàtàjèrè nínú ọjà ayé. Ẹ gbọ́ eléyìí sà, bá a bá pe ayé ní ọjà, kì í ṣe owó là ń ná ńbẹ̀. Mo sọ fún ọ, ọ̀pọ̀lọpọ̀ yín lẹ kó àgbákò nítorí pé ẹ mọ̀ pé ọjà láyé. Mo dẹ̀ sọ fún ọ láti bí ìjẹta, mo ní ọjà ayé káràkátà ni sà. Ibi ẹ bá ti rí ayọ̀ tó ń yọ̀ ibẹ̀ wọ́n nájà ńbẹ̀. Bọ́ bá sọ ọmọ lórúkọ, ọjà ń lọ, ìwọ ló mọ̀. Bó o bá ṣe kayọ̀, ọjà ń lọ, ìwọ ló mọ̀. Ìgbà tó mú aṣọ ayẹyẹyẹ, ọjà ń lọ, ìwọ ló mọ̀. Bẹ́ẹ̀ ni sà, òun ló fi jẹ́ wípé bó o bá lálàá tó bára ẹni patí, ó ń ta nǹkan ni o mọ̀. Bẹ́ẹ̀ ni sà, ó ń ta nǹkan nínú ayé ni o mọ̀. Bó o bá bára rẹ tó bára ẹ láàrin èrò, ó ń ta nǹkan ni o mọ̀. Ẹ gbọ́ eléyìí sà, ẹnìkan ó sọ fún mi, ó lóun bára bíi pé
o ba re oni church abi school mo ni aye ni ye won ta nkan fu e ba ni sir iwo na ra nkan bo ba ba re ni bi tero ti po oja kan lo na ni ye sugba igba aye meji le sise ninu aye o le ba re loja aye ko de to ba re ni oko aye ki awon to mo bi won se ngbe nkan ko de to ma gbe nkan si o lara igba mi nigba ti elomi de oja karakata o na lo to wa ni oko aroje ehe oko ye ni mo fe so fo oko alaroje awon kan nibi ti won tin gbe nkan awon kan wa to je wi pe won mo igba ti awon le gbe nkan si ara elomi e to fara won ninu aye e oko ni irugbe kan ni o le je igba to wa lewe nigba tan na ja aye igba ye na lawon agbe aye ti won ti wa to ti wa gbe nkan sinu aye e o gbo nigba ti eniyan sun oko aye kan ni ye igba tara baro e oko ni ye sa bo ti n la gangan to sare yi awon kan won duro digba tara o ro to ma sun to ma re o ti won ma gbe nkan si o lara igba to ti mo kankan oko ni ye won ti wa won ti gbe poju okan ba ti won lo ni igba ti o ti wa wu jade ko je ko mo pe won ti gbe nkan won de ti ba ti won lo won reti ojo ti o dagba won reti ojo ti o farawo be ni by the time to ma dagba to ma fi farawo o mo pe in tan gbe ya ti fi gbongbo mole e je ngbadua fun o ko mura ti sami adua irugbe koro ti won gbe si o nigba ti won se ayeye lori e ti awon agba aye wa gbe si o lara baba mi fatu bayi bayi bayi won le ta si ki e ki won de tu gbe koro sinu aye e won le gbe e lo soja karakata tabi ki so wi pe won le gbe e lo si oja ki won gba si ki lowo e a si ki ti won de gba ye ki won wa gbe nkan mi kan fi nkan mi ropo e ba ni sa igba ti won gba asike won gbe iponju egbo eleyi o manage o n ba ogun mejija o n ba oleja o de to n ba irugbe okokoja won gbe iponju o mo akoko to ya ki asike o gbe o akoko ye ni iponju ti won gbe n dagba by the time to bere si n ja o mo pe ohun ti aye gbe ni alaura bikasa lele aduria mahabali kadazala ibrakoba li adaba ohun ti won gbe si o lara eyi to de iponju si o lara olorun fatu baba mi fatu ajide atiye fatu olorun fatu agbara olorun fatu gbomi dada mo so fun won loni mo wi pe o meta ni aye mo gbe si yan lara ti mo ba yan dagba elomi o de ni mo o wa lara o won le gbe emi agan si o lara ko ma fi timule ninu aye e igba ti olorun ba fe de o ma di kan ti ko ni raye be emi agan ba wa laye e emi aro pe ma joko nbe ibi emi aro pe ba ti joko

kò sínú ayé rẹ tí ò jẹ́ kí ìyanu ráyè jókòó afatu ó yá pariwo sọ pé bàbá ẹ fa iṣẹ́ ayé tu lára mi gbọ́ pé bàbá ẹ fa iṣẹ́ ọ̀tá yun lára mi ẹnìkan ni kò pariwo sọ pé ajínde àti iye fa irúgbìn ìpọ́njú tá a gbèsè mi lára ní ọjọ́ ìkómọ olúwa fatu lára mi fa irúgbìn ìpọ́njú tá a gbèsè mi lára nígbà tí mo wà léwe fatu lára mi bẹ́ẹ̀ ni bó bá jẹ́ pé òun mú kan lámùbọ́ irúgbìn ìpọ́njú tá a gbè láti gbé ìwé nìsà bó bá jẹ́ wípé o ò rí ẹni bá ọ̀sìn ìrìnàjò ayé irúgbìn ìpọ́njú èyí tá a gbè láti gbé ìwé nìsà ẹgbọ́n ilé ìsà mo rí ọmọbìnrin kan bó ṣe ń gba gbàdúrà olúwa wípé ṣe bí márèjì ni olúwa wípé láti gba ìwé nígbà tó ti wà ní ọmọ ọdún méjì ó ná ti fàgá ìgbéyàwó ẹ̀ láti fọ dànù láti fi dáná olúwa wípé ìgbà yẹ ló yẹ kí ìyá ẹ̀ ti múra sí ọ̀rọ̀ ìyá ẹ̀ dẹ̀ mọ̀ pé wọ́n ti pa àrokò àdágbáyé sínú ayé ẹ̀ ṣùgbọ́n kò sọ̀rọ̀ àrokò àdágbáyé tí wọ́n pa sínú ayé rẹ̀ láti gbé ìwé tí ò jẹ́ ránibárìnrìn àjò àrokò àdágbáyé

0: dédé àkókò yìí ẹ tún kábọ̀ sórí ètò àṣẹṣe lórí rédíò ètò tá a gbé kalẹ̀ fún ìgbédìde ìgbéga ìlọsíwájú àti ọ̀nà àbáyọ olúwaṣẹ́hùn bàbàrà fún mi lórúkọ tèmi pẹ̀lú mi nínú agbára náà ni bàbá wa prophet dr ms fabi yìí bàbá possibility jp bàbá ẹ súre fún wa láàfin.
1: jehovah jesus christ only my care. ọlọ́run o ọlọ́run o ọlọ́run àwọn tó ń gbọ́ mi lónìí gbogbo mi tó bá díjẹ́ kan rí ọwọ́ rẹ̀ ká bá rí àwọn tí àmì kórira àmì tí ń dá ìtìjú sílẹ̀ lára àwọn olúwaka kúrò kórìn ọpẹ́ tó sí kẹ́dẹ̀ má kọrin ẹrú ọkàn yín dẹ̀ balẹ̀ kẹ́ má ṣàgbé kẹ́ má sọ̀rọ̀ jẹ́ má jẹ̀bú ṣiṣẹ́ ò ń dá láìní ò ń dàkúdà jésù olúwa lónìí aṣọ lórí ìfẹ́ ìwé 1 John 2:15 sọ pé ẹ má yẹ fẹ́ràn ayé
2: tàbí orí tí ń bẹ nínú ayé bí ẹnikẹ́ni bá fẹ́ràn ayé ìfẹ́ tí wọ́n bá kù sí nínú rẹ̀.
1: ẹ má yẹ fẹ́ràn ayé àti gbogbo tí ń bẹ nínú ayé ìfẹ́kùfẹ́ ayé má jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ mo yẹ ibi ọ̀rẹ́ mi ṣe ṣe mo yẹ ifá bro mi ṣe ṣe èèyàn ti di ẹlòmíràn mo gbàdúrà àwọn onífẹ́ lómi pààrọ̀ ẹ̀ o ní wálẹ̀ o.
3: ìyẹn ní efésù oríkẹrin ṣe 27.
2: efésù bí ẹgbẹ́ wọn ṣe fi
3: àṣẹ ayé ẹ má jẹ́ kí èṣù jọba nínú ilé yín yẹn ìjà kéékèèké parí ẹ tẹ́ẹ̀ bá ti parí ọmọ àná ní tí ló máa ń bí ẹgbọn bí ènìkà sápamọ́ sínú ilé tí ìdìgbà tí èṣù yẹn máa sá lọ tó bá sápamọ́ nǹkan tó máa bàjẹ́ o ò lè tún ṣe kọ̀tẹ́ yìí yẹ tó lé tó kọ́ 20 years èṣù òbínú yẹn máa wo lọ́jọ́ kan tó bá dẹ̀ wo kò ní kọ́ padà o ìwọ ló máa sọ́fà fún un ẹ má jẹ́ kí ilé yẹn dàrú ẹ parí ìjà tó bá láàrin mama ẹ lọ bẹ dáàdì dáàdì ẹ bẹ mọ́ mi àbúrò ọ̀rẹ́ mi lọ bẹ dáàdì ẹ lọ bẹ mọ́ mi ẹ bẹ yàwó ẹ yàwó lè bí ọkọ ikú ọ̀rá ìtì máa ń túlé ká ní ikú ọ̀rá ìtì lájọ́ ní ó máa ń túlé ká ní á dẹ̀ mú kẹtún gbogbo nǹkan tẹ́jọ́ ṣe yẹn kó dojú ọkọ̀ àti ìyàwó kan náà gbẹran scott wọ́n dẹ̀ bínú talé yẹn níta wọ́n pín owó yẹn kò sẹ́ni tó nílé mọ́dé ní nítorí ìjà ẹ̀wọ̀n tí ẹ ṣe filé lẹ̀ ìyàwó nílọ́ a máa pin ni o a máa pin ni o a máa pin ni ọkọ náà nínú a máa pin ni o a máa pin ni o wọ́n ta wọ̀n nílé mọ́ ìjà tí wọ́n bá yí báyìí wọ́n bẹ̀rẹ̀ nù wọ́n wá bẹ̀rẹ̀ desite wọ́n wá bà báyìí ìyẹn ni pé ohun tó ń ṣe yín ẹ má jẹ́ pé a do or die ẹ má jàjẹ́ ká jàjà ká ní dáríji ra wa mọ́ yóò rẹ̀ dára fún yín gbogbo òwò tọ́mọ́ bá tẹ̀ sí wọnú òkúta sí wọnú yóò dára fún yín abalẹ̀ níní ọjọ́ Friday ẹ máa da lágbára agbára ọ̀tá ò ní ká yín àánú á dẹ̀ dìde mo wà ní Isaiah 26:20.
4: wá ènìyàn mi
3: ìyẹn lọ pé wá ènìyàn mi
4: ìwọ ìyẹ̀wù rẹ
3: lọ inú bá ti wá ń bí ẹ o tó o bá fẹ́ tó o fẹ́ jàre ìṣùkéṣù borí ẹ wọnú lé lọ títí dìgbà tí ìbínú yàrá tán madam o ti mọ̀ bó inú fùfù ni ẹ dáàdì ti ohun tí o dá wọnú lé lọ tí ìbínú yẹn bá wà tán padà síta mo dẹ̀ gbàdúrà ìṣù ní yẹn lọ dáàdì ọ̀tá ò ní yá yín lọ ẹ kò ní dáa kẹfọ ara yín kọ́lé kó má di ẹ̀gà tó kọ́lé á lọ wá koríko lọ́nà tó jì á lọ já ọwọ́ ọpẹ ọwọ́ ìmọ̀ lọ́nà tó jì á dẹ̀ gbé wa fi kọ́lé níjọkànjọ́ kan àtúnjà kò ní tí ì gbẹ́tán á dẹ̀ jalulẹ̀ kí ló ń ṣe tó wá di pé yẹn wá di ẹ̀gà kọ́lé ẹ̀gà fẹnu ilé tí ò ní rí bẹ́ẹ̀ ẹ pawọ́pọ̀ ẹ̀ tó lé yín ẹ̀ tún lé yín ṣe ẹ̀ tọ́jú àwọn ọmọ yín má lè jẹ́ ògùn ọjọ́ iwájú yín kò dẹ̀ ní di ogun ọjọ́ iwájú lórúkọ jésù. ó ṣe pàtàkì gbogbo èèyàn lọ́jọ́ sunday ní ìjọ celestial church of christ oríkìmọ̀lẹ̀ cathedral láti jọ pàdé torí a ní àwọn àdúrà tá à ń gbà ni pé kí ọlọ́run yọ ọ̀rọ̀ ebi kó lọ́rọ̀ wa nítorí pé bíbélì jẹ́ kó yé wa wípé elijah béèrè wípé kí lókù tó ní ó ní oúnjẹ díẹ̀ lòun ní ó dẹ̀ ní oúnjẹ òní tán lé obìnrin opó yẹn oúnjẹ òdẹ̀ tán bẹ̀ a máa pín oúnjẹ ní sunday bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn yẹn máa pín ẹ̀bùn fúnra wọn lọ́mọ ọjọ́ sọ́mọ ọjọ́ bí a ṣe ń gba oúnjẹ tútù bẹ́ẹ̀ náà ní oúnjẹ tá a tún máa jẹ ìyẹn náà tún wà ní ọjọ́ sunday gẹ́gẹ́ bí olúwa ti pàṣẹ wípé kí àwọn ènìyàn jẹun fún odidi ọ̀sẹ̀ mẹ́ta ọ̀sẹ̀ tó gbẹ̀yìn ní ọjọ́ sunday yìí tí àwọn èèyàn máa jẹun tí àwọn èèyàn dẹ̀ tún máa gbóúnjẹ tútù lọ́lé nítorí pé kí ni bọ́lọ́run bá ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó ti sọ ọ́ nìyẹn ìyanu ọlọ́run dẹ̀ ní ẹ̀ẹ̀kan ló máa ń ṣẹlẹ̀ tó bá ti ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan ìyanu tó kù á dẹ̀ máa tẹ̀lé nítorí pé kí ni nínú tó tóbi jù láyé tó dára jù láyé ni kí wọ́n ní àjẹyó àti àjẹṣẹ́kù mo sì gba àdúrà ó máa ní àjẹyó ó dẹ̀ máa ní àjẹṣẹ́kù ọ̀dá wà káàkiri kò dẹ̀ ní dọ́dọ̀ gbogbo wa ní ọjọ́ sunday fún gbogbo ènìyàn ó dẹ̀ ṣe pàtàkì.
1: ẹ̀yà wọn náà já gbàdá olú adá ìfẹ́ àti ayọ̀ ló lé ìpadà ó yẹn
4: lọ.
1: ẹwọ gbèsè tó máa ń wà náà ni ẹmí dàrúdàpọ̀ ẹjẹ́ ká lé ẹmí dàrúdàpọ̀ jáde ká dẹ̀ léèka ènìyàn tó lè túlé wa ká kọ́ ọlọ́run lé wọn jáde.
2: lórúkọ yẹn ẹmí dàrúdàpọ̀ olú ẹ lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé jáde lé j
5: ni ka ta bo ni e gba ti e wa gba te mi.

0: ẹ tún ilé yìí tó bóyá gbàdúrà kan tó kù.
1: Orúkọ Jésù, bó dáadáa ìfẹ́ padà sí ní ilé yìí, ẹ tún ní ilé yìí tó, ẹ dá ìfẹ́ padà sí ní ilé yìí, gbogbo ilé tó ti tọ́ wa.
0: Bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ rẹ̀ máa rí bẹ́ẹ̀, bóyá ẹ lọ gbayọ̀, ẹ lọ gbọ́lá, ẹ lọ gbọ́rọ̀, ẹ lọ gbayọ̀, ilé yóò ní túká, ayọ̀ yẹn á pọ̀ sí, bẹ́ẹ̀ ní sunkún, inú yóò ní bàjẹ́, ìlérí aṣẹ, májẹ̀mú aṣẹ, ẹni ẹlẹ́ni kò ní gbà ṣe ṣe, bí ọ̀tá ti fẹ́ kórí kò ní rí bẹ́ẹ̀ fún, ohun tó sọ nínú ilé aláyọ̀tẹ́ ti gbọ́ mi, Olúwa dá a padà, ogó ìfẹ́ ìbùkún ìgbéga tó sọ nínú mi, Olúwa dá a padà, orí bí ó dẹ̀ ṣẹ bẹ́ẹ̀, in Jesus name, orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Prophet MS Fabi, Baba Possibility JP, láti Celestial Church of Christ, Oyikimole Cathedral, ní Ìkọlá, ní Kọ́má, nílùú Èkó, ẹ̀ka ìjọ wa ó wà ní Atan níwájú Goro, bákan náà ní Ìkòròdú, ẹ̀ka ìjọ wa lẹ́gbẹ̀ẹ́ Technical, bákan náà ní ti ń ṣe Singa, ní ti ń ṣe Wúpẹ́, ẹ̀ka ìjọba tó wà ń bẹ̀ ní Àjíǹde Central, bákan náà ní Ìkòròdú, ní King of King, ní Shodari Street, yóò dára fún wa. Ìṣòro wà ní Èní, ní Olújọwà, ní Kọ́man. Ní alẹ́ mo retí ẹ ní aago mẹ́wàá alẹ́ láti máa bẹ̀rẹ̀, ibikíbi tó bá ti ń gbọ́ mi ẹgbẹ́ dání, níbikíbi tó ti ń gbọ́ ní Dimu, ó ń gbọ́ láti Baruwa tàbí Ayọ̀bọ́, tàbó ń gbọ́ láti Gowanese Igari State, ó ń gbọ́ láti Yanapaja, tàbó ń gbọ́ láti Ṣẹ́rí ni, ibo ló ti ń gbọ́ mi gangan, láti Igbó Elérin ló ti ń gbọ́ tàbí Yanaọba, mo fẹ́ rí ẹ lẹ́ni. Ẹ kó wọn jọ ló ti ń gbọ́ mi, kíbi tó ti ń gbọ́ mi já pàdé, yóò dára fún yín. Gbogbo ẹyin tẹ́ wà ní jù, gbogbo ẹyin tẹ́ wà ní bága, ẹyin tẹ́ wà ní gbogbo mi tẹ́ wà lágége, dídé kẹjà ló ṣòdì, dé má olúkù, gbogbo tẹ́ ti ń gbọ́ mi já pàdé, ní ẹni ṣe pàtàkì tí ẹnikẹ́ni kò gbọdọ̀ fi ṣeré, yóò dẹ̀ dára fún wa. A ní àwọn iṣẹ́ ìràpadà àtàwọn iṣẹ́ gidi tá a fẹ́ ṣe lé ní májẹ̀mú aṣẹ lórí wa. Bákan náà ìṣòro wà ní Ìkòròdú, ọ̀sẹ̀ tó ń bọ̀ ní 2024 náà máa parí ìṣòro náà, dúpẹ́ dẹ̀ wà next week, yóò dára fún yín. Májẹ̀mú adẹ̀ ṣe. Ẹ má gbàgbé ẹ̀sìn wa ní Sunday, God bless you.
2: Amen.
3: Ọ̀dà fún ẹ̀yin tí ẹ fẹ́ bá bàbá wòlíì sọ̀rọ̀, abẹ́ ẹ̀yin tí ẹ fẹ́ sọ ẹ̀jẹ̀ fún yín fọ́ lọ́rùn ọba, phone number tẹ́ ẹ lè pè wọ́n sí àti account number tẹ́ ẹ lè fowó sí.
0: Ẹ̀rọ tí ẹ lè pè mí sí 091-26-26-28-28-82-16. Ẹ pè níbẹ̀ yẹn WhatsApp nìyẹn pẹ̀lú
3: message or text. WhatsApp ẹ lè fi ohun ránṣẹ́ fọ́n tó bá fẹ́ pè yín kọ ẹ̀rọ.
0: Ẹ̀rọ kejì òun ni 080-50-50-27-26-56-21-21. Ẹ̀rọ ìkẹta.
3: Ẹ̀rọ ìkẹta
0: tẹ́lẹ̀ fún bàbá sí
3: 070-69-69-94-94-99-92.
0: Pè mí kí n gbàdúrà fún ọ̀nà rẹ̀ Adela ilẹ̀kùn Aṣí. Òun ni Echo Bank 38-12-15-58-68-43-38-12-15-15-68-63-43. Báǹkì kejì ta lè fowó tó jẹ́ church account, ó máa gbé orúkọ church jáde, tálákọ̀ọ́kọ́ yẹn ni Fabi Michael Osoji, eléyìí Fidelity Bank ni, ó máa gbé Celestial Church of Christ Oyikimole Ayo Parish. Òun ni 411-401-01-89-89-25-252.
3: Ohun bàbá wa náà lè gbé ẹja lókè lọ gbẹgbẹra báyìí la fún padà bọ̀.
4: Ṣé ní ìsájú pé yíga? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níjọ Tuesday tó kọjá. Dáàdì gbàdúrà pé ká gbàgbà lórí àwọn ọmọ wa pé àwọn ọmọ ẹlòmíì wà nínú ìdè lọ́wọ́lọ́wọ́. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tí ò jẹ́ kán súré pè mí nìkan nínú àwọn ọmọ mi. Tó gbogbo wọn ni máa ń pè, wàá ní báwo ni iṣẹ́ àlàáfíà lẹ̀ wà. Ìgbà pẹ́ gbọ́n màá pàdúrò. Ó kàn wá dídíjọ́ Thursday mo wá pè kan nínú wọn, mo ní báwo ni iṣẹ́ àlàáfíà lólóhùn ò sí lálàáfíà. Mo ní kí ló ṣẹlẹ̀, ó ní láti jọ Monday òun ò dé sí. Òun arákan ni òun, mo ní kí nìkan tó ṣe ẹ́ gangan, ó ní kò tiẹ̀ yóò, mo ní òkè, ó tó ṣẹlẹ̀ ní pé lọ́sọ̀ nígbà kí ló complain. Ó wá lójú Saturday, mo jẹ́ pé Saturday ò tètè yá lọ kíákẹ́ wá lọ níjọ Friday. bó ṣe wà lọ síbítà gbogbo ẹ̀ ló sẹ́ǹdì sí orí sẹ́ẹ̀tì àbúrò ẹ̀ ni pé wọ́n ti àdúmí tó báyìí o, òun ti wà nílé ìwòsàn. Mo ní mo lókè mo bọ́ lórí ẹ̀ má wà á, ó ní àwọn nọ́ọ̀sì wọ́n máa tọ́jú, wọ́n máa rán àwọn nọ́ọ̀sì bo nǹkan tó ń bá nídìí. Mo ní irọ́ ló pa. Mo ní gbàgbàrin mélòó ló máa gbà mí láti dídá yọ̀gbọ́. Mo ní màá débẹ̀ ni mo ṣàṣe fún gbogbo àwọn ọmọ ẹ, bí mo ṣe sáré padà, mo ti mo sáré wẹ̀ báyìí. Ló tún sọ fún mi pé ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀. Mo ní ẹ̀wọ́ tó ní máa wà. Mo ní kí nìkan tó tún ṣẹlẹ̀ báyìí, lónìí àní ẹ máa bọ̀, ó jágbo ni nǹkan tẹ bá ní ẹ máa gbẹbọ̀. Mo ní bọ̀ tó wà lọ síta ló ní kí máa gbàgbọ̀ bọ̀ ni pé kò nídìí. Bí mo ṣàṣe pọ́sọ́nà bá gbọ́dọ̀ pọ́síbítì ti dáàbì ṣe prayer sí níjọ Tuesday, bí mo ṣe gbé dání nìyẹn. Ìgbà máa gbé débẹ̀, àwọn nọ́ọ̀sì yẹn ní kò lè sùn. pẹ̀lú ìgbà táwọn fún ẹ treatment pé bó ṣe la jẹ̀dẹ̀ mọ́ ní kí nìkan tó lè máa ṣẹlẹ̀ wọ́n ní ẹ̀ àti pé orí orúkọ pé gbogbo ara ẹ̀ lórí àmọ́ ní ẹgbẹ́ tí fún treatment tó yẹ kí yàtọ̀ sí wa ní mo ṣe wá ní ìlànà ẹ̀ mo wá fi ọmọ opportunity mo wá fi sílẹ̀ mo wá fi pa ní gbogbo ara mo bá jókòó orú bá gbé lọ bó ṣe sùn nìyẹn ilẹ̀ tí wọ́n á ṣùkò títí.

0: Ngẹ le ṣe ami bi te ti n gbọ mi bayi o seru ede mo
1: amen
0: o wu lọwọ o fọsi aye re
1: amen
0: o igbedide o fọsi aye
1: re amen
0: o isodila o fọsi aye re
1: amen
0: on the 20 this ojo sunday 20 gbọ mi o eyin 300 ye e gbọ mi o e 30 ke gbọ mi o eyin 300 ye e gbọ ni aro sunday ni ago mejo ani breakthrough service gbogbo eni to ba na owo to na owo o gbodo wa ni lojo sunday to ma na owo to nsise to de na owo o gbodo wa n bi lojo sunday now gbo mi eyin 300 te ba tete de o meji mo fe se fun yin number 1 mo fe fun yin ni owo kan owo yen wa lo fi sinu business ye wobi ma wa gbadua si owo yen ninu isin gbogbo eni ke to ba ri owo yen gba o le ma po ṣugbọn wa lo fi sinu owo e agba ti ki je ko rowo na agba ti ki je ko ri lọwọ agba ti ki je ko dide bi owo woli ba da da ko mo owo ti e o seru aye mo
1: amen
0: ha mo do seru aye mo
1: amen
0: mo tu so o seru aye mo
1: amen
0: emi kan lo ma fa yan seyin emi kan lo je ki yan dide emi kan lo ma de ki yan nu anoto to ba ti de ni ago mejo bere pastor Joshua wa fun eni owo yen wa mu lowo to ba ti de tan ta se gbagbo lo ni isuna nipo owo nipa iranlowo wa wa na jade wo bi wa don wo ko mo bi pe olohun le mu eyan to ntoro loni di olola lola se bi mo sorry Joseph ati gbagbo esu prison
2: yes sir
0: ona ti ti ko ye pa bi o se lo ko se pada awon egbe lo ta ko si le to ba de ni o fe lo le ko si to fe lo tori awon egbe ti ta won le ti so baba won pe o ti ku so ko wa ju o se lo eyan se pada si so ko mo wi pe ohun le pada ba o ba je o do keji iwo na wo mi bayi o wo pe baba o ti sun e obi mo lati fun lowo yen o wo li mo lati fun e lo fi sinu business ye awon wo ko wa ti yo ki na tan praise the lord
1: hallelujah
0: wa fi sinu business ye ko to pe 40 days gbogbo owo re to ti daru yen patapata yo dide pada
1: amen
0: Oluwa lo so fun mi bi mo je soro lo so fun mi mi o plan e tele bi mo je soro lo so pe fun awon eyan pin owo fun awon eyan ni sunday bo se ko kere mo ko lo fi sunu business wo o n pa mi bayi tori is a financial and breakthrough service gbogbo igbo ni to ta ti mo e so pe yo shi so pe yo shi gbogbo igbo didi e so jade
1: gbogbo igbo didi
0: to ti mo isuwon mi
1: o ti mo isuna mi
0: o ya ma shi bayi
1: o ya ma shi bayi
0: nje o le so pe
1: ma shi bayi
0: e bo so je gbadua
1: o lu ko ye
0: Jesu Oluwa wa.
1: Amen.
0: So pe mi o seru egbe mo.
1: Mi o seru egbe mo.
0: So pe mi o seru owo mo.
1: Mi o seru owo mo.
0: Wo bi gbogbo en te ntaja. Eyi te sise osu. Eyi te ti garden te ri sese. Gbogbo eyi te pe e sa nowo. O nowo. O npawo. Agbodo jo pa mbele Sunday. Ni Bakare Street. Bakare Street ya o wa ni Gando Road. Níbi tó ń pè ní Genesis Petrochem bus stop ní ìṣẹ́rí ìdìmù ní ẹgbẹ́dá tẹ́tí kò gbọ́ mi tó bá ti dé ìṣẹ́rí ìdìmù fẹ́ẹ̀sì ọ̀nà ìgọ́dọ̀ wàá rí iléepo petrochem ibẹ̀ ní Genesis bus stop sọ fún àwọn ọlọ́kadà tó bá ń gbé mọ́tò bọ̀ ní kan nídìí ẹ $200 péré ni wọ́n gbé e dé Bakare Street sọ fún wọn pé chọ́ọ̀chì ló ń lọ o wo bí tọ́ọ̀bà nídìí ìrànlọ́wọ́ ọlọ́run ìran mi sí ọ ohun tó mú kó máa gbọ́ mi lónìí o ti ṣe business àkọ́kọ́ o túká o ṣe kejì o túká o ṣe kẹta ẹ̀rú wa ń bá wà títí ẹ̀ ṣe wo mọ́ mo ní láti fún ẹ ní owó yìí gbogbo ẹ̀yẹ mọ wòlíì tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wá síbí pátápátá aago mẹ́jọ ní kẹtìdé torí exactly 9:30 lábẹ́ sí gbàdúrà sí àwọn owó yẹn gbogbo ibi tí ọ̀tá ti tilẹ̀kùn gbogbo ibi tí ọ̀nà owó ti á mọ́ ẹ gbogbo ibi tí ọ̀nà ìrànlọ́wọ́ ti á mọ́ ẹ ọ̀nà yẹn yóò ṣí fún ọ
1: amen
0: gbogbo èèyàn ọjọ́ sunday ẹ á wàá gbàdúrà sí ọ ori bazaar gbogbe ya patapata ni ori omi egba listen to me this and listen to me well mo fe ke ja doke lohun ko gba testimony akan ninu awon to fi omi gbadura
2: Kí la fẹ́ ṣe kó lọ sọ bí tó ṣàta fún mọ́ mi ìgbà tọ́lọ́ dẹ̀ máa ṣe ó wá bí ọmọ yẹn ó bí láyà tàlàáfíà ọmọ kò ìyá fọ inú mi wá dùn pé omi agbára yóò ṣiṣẹ́ tó wá jẹ́ kí n ní ìdánilójú wípé ọlọ́run alàyè ó ń bẹ nínú ìjọ yìí.
0: Ògo ni fọ́lọ́ lókè ọ̀run.
1: Sọ
0: ti ní pé kò sí tọ́lọ́run ò lè ṣe bí àjọ pàdé láàárọ̀ Sunday. Wo bi ele ijoro church mi oro esi no an so ni pa majemu tin gbe didide an so ni bu majemu olorun o fun mi ni ori ofe kan majemu igbe didide iye ni ta connect mo ona ma nla fun won sasare gbadua yi so pe baba
1: baba
0: majemu igbe didide
1: majemu igbe didide
0: olorun wo li ba kole
1: olorun wo li ba kole
0: wonu aye mi
1: wonu aye mi
0: egbon so ta on the 24 on 25 oh ma lagbara ninu otu September 23 24 25 night of many
1: miracles
0: wobi wobi oh ti ri yanuri mo fe ko osu yi oluwa lo pese mi leti pe osu iranlowo ni ma je ko fi koja lo laise ko gba iranlowo atoke ma je ki o fi koja lo ki ona ma na fun e iwo ni ko mura iwo ni ko dide ọjọ́ mẹ́ta ni aago márùn-ún nírọ̀lẹ́ lójoojúmọ́ fọjọ́ mẹ́ta kì í ṣe sóòrùn o ìrọ̀lẹ́ ní bakare street ní genesis bus stop ìkandò road ìṣẹ́rì ìdímù ẹnìmí ń gbọ́ mi báyìí agbègbè yìí ló ń wà ohun tó bá mú ọgbọ́hùn mi lónìí túmọ̀ sí pé ó wà lára àwọn tá a rán mi sí bí olúwa ti wà tí ẹ̀mí rẹ̀ wà ìgbédìde tí ń la ọ̀nà ní agíjù ó gbàlẹ́ ọ. Sọ pé bàbá àsìkò mi ti tó.
1: Àsìkò mi ti tó.
0: Bẹ́mi dìde.
1: Bẹ́mi dìde.
0: Bẹ́ gbàdúrà.
1: Orúkọ Jésù. Ẹ̀mí náà ò bàbá o. Àsìkò mi ti tó. Bẹ́mi dìde. Bẹ́mi dìde.
0: Sori nípa àbí ọ̀sán pé nípa àwọn wòlíì a mú wọn kúrò ní Jìbìtì nípa àwọn wòlíì a mú wọn débi ibi ìmúṣẹ nípa ìrẹ àwọn wòlíì ọlọ́run nínú ò lè ṣe nǹkan kan láì ṣe pé wọn fi wọn wòlíì ohun ìránṣẹ́ òun kí ló wá bẹ̀rù fún kí ló ń jẹ láyà kí ló dẹ̀ jókòó dẹ̀ dánìkan sunkún olóòbímọ olóòlọ́kọ olóòríyànlọ́wọ́ gbàgbé ẹ̀ jájọ gbàdúrà ní ọjọ́ Sunday. Ọlọ́run ìrànlọ́wọ́ sọ pé ọlọ́run ìrànlọ́wọ́ o.
1: Ọlọ́run ìrànlọ́wọ́ o.
0: Sọ pé jáde sí mi.
1: Jáde sí mi.
0: Sọ pé ọlọ́run ìrànlọ́wọ́ o.
1: Ọlọ́run ìrànlọ́wọ́ o.
0: Jáde sí mi.
1: Jáde sí mi.
0: Ó yẹ gbàdúrà.
1: Orúkọ Jésù. Ẹ̀mí náà o. Ọlọ́run ìrànlọ́wọ́ o. Jáde sí mi.
0: Jáde sí mi.
1: Jáde sí mi.
3: ẹ̀mí yóò lágbára o sunday ọ̀sẹ̀ yìí ni o gbogbo tí ọ̀tá rọ̀ bá yá ò lè rí gbà léwu tí ọ̀tá rọ̀ bá yá ò lè wọ̀ ọlọ́run mú ẹwọ́ bẹ̀ lọ
1: amen
3: gba ìnà lọ́wọ́
1: amen
3: mo ní kò gbà
1: amen
3: sọ pé bàbá
1: bàbá
3: yàmílẹ́nu
1: yàmílẹ́nu
3: lónìí yìí
1: lónìí
3: nípasẹ̀ wòlíì
1: nípasẹ̀ wòlíì
3: yàmílẹ́nu
1: yàmílẹ́nu
3: ẹ gbàdúrà
1: mo ń kọ́ dé
3: Jésù Olúwa wa sọ pé Ọlọ́run wa láàánú fi àánú rẹ hàn sí mi ẹ gbàdúrà bẹ́ẹ̀
1: orúkọ Jésù ẹ̀mí o Ọlọ́run wa láàánú
4: Ọlọ́run wa láàánú
1: Ọlọ́run wa láàánú.